títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dadi 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dadi 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì Dadi 2FM lòṣùpá àràn káyé. 94.9 lọ bá àwọn ọkàn ni. Dadi 2FM.

yóò sílẹ̀kùn fún ìjẹra ìjẹra yóò sílẹ̀kùn fún ikú òjijì sọtọ bá ti dákẹ́ tó ní ti ń ṣe ọ́ pé sí nǹkan kan lè làwọn pátọ̀ wọn ò tomi fún ọ ni wọn ò tagi nìkan ni ojú kan láwọn máa wà ojú kan ló ń tọ́ wọn máa wà.

0: nígbà táwọn ọba tún wá padà wá sírú ìpàdé tá à ń ṣe yìí mọ́tò wọn náà fẹ́ gbé wá àti ya mọ́tò wọn sí mímọ́ o ọlọ́run tún ìpínyàn lórí ètò yìí ẹ̀bùn ni ìwà láàyè ọlọ́run mo ń darí ògo padà fún yín o àpóstù tí ò ní ṣọ́ọ̀tì tí ò lórí òkè àpóstù tí ò mọ́mọ́ ṣe ń pín òróró tí ò sì ta omi.
1: ẹni tó fẹ́ ọ tó gbà ọ ọkàn mi kọ yìí
0: àánú ni
1: kò kọ
0: mo dó lórí krista pata ẹlẹmíràn ìyanrin ni ó fi ẹyin tí àgbélébù torí pé ajúwọ pọ ọlọrun ẹ ṣeun o fún iṣẹ àmì àti iṣẹ ìyanu tí ò ní òdiwọn lórí ètò yìí ètò yìí ti pé ọdún mọkànlá báyìí ètò yìí ń síwájú wọn ń sún tẹlé bí wọn ṣe ń lé ni wọn ò bá ní ìlérí pé a ò ní bá wọn pín ògo lónìí a ó tún pàdé ní gbọ̀ngàn ẹ̀rí o ọlọ́run tèmi kì í fi ọ̀pẹ̀ èèyàn jagun o ẹ̀ka ahóró bíi 300 náà kọ́ la mọ́ ríra wa gbogbo ọ̀nà wa dé àkóbọ̀ ojú irin látàkóbọ̀ ẹni ẹ̀ lọ gbọ̀ngàn àpóstù tàbí ẹ̀ lọ òrége níwájú léla lẹ́yìn aago méjì mi láago méjì mi ò sì ní kọjá aago mẹ́ta mo fẹ́ fi òróró kun àwọn èèyàn ní orí ṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dé aago rẹ̀ yóò kún àkúnwọ́ sílẹ̀ gbogbo ìkọlọ yóò padà a ó dá ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ fún ẹ̀rí láàárọ̀ yìí òní ni ọjọ́ tí olúwa dá òní ni ọjọ́ kọkànléní ogún oṣù orí ọ̀fẹ́ etí áńgẹ́lì ń kéde ìwọ ayọ̀ kan ṣẹlẹ̀ ní ìgbòho àwọn ọmọ èṣù gbèlèké yìí àwọn ìṣòro ọlọ́run yìí wọ́n lọ sí ìlú ìgbòho wọn gbé aláboyún kódà ọlọ́kadà tí wọ́n ní kó lọ gbà wọ́n ẹ jẹ́ mọ̀ pé ọlọ́kadà yìí wọ́n tún ṣe ní sùtá sunday gbòho gbọ́ pé nílùú mi tí ń tí yìí o nílùú mi tí ń tí yìí o ó gba ìgbòho lọ ó pe àwọn fúlàní ìjọ ó lòun fún wọn ní wákàtí méjì fẹrẹlẹ tí mo fi wọrí ètò yìí ti pẹ ìwọ ayọ sọ ní ìgbòho torí wọn mú ìyàn kan lẹ láì san kọbọ ìwọ ayọ sọ ariwo ìwọ ayọ sọ ohun tí mo gbọ́ náà ní nínú oṣù yìí mo lo ayé òṣòwò ńlá kan ní orílẹ̀-èdè nàìjíríà nínú ilé rẹ ẹtí méjèèjì tó bá gbọ́ yóò mo sọ tẹ́lẹ̀ bí olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ sí rìn lọ́wọ́lọ́wọ́ mo fi ẹ̀yìn tí àgbélébù mo ti ẹnu bu ẹ̀jẹ̀ jésù ìwọ ayọ̀ ìwọ òdùnnú nínú ilé rẹ áńgẹ́lì tó ń kéde ayọ̀ ilé rẹ lókù tí ó dé láàárọ̀ yìí o ìrúgbìn wà lára ohun tí ó sọ àwa àtọlọ́run pọ̀ lórí ètò yìí ètò yìí kò ní ohunkóhun tó lè ta o à ń sanwó iyebíye ni nínú tí ọlọ́run fún wa ni à ń dá padà bíbélì ní ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ọ̀rọ̀ wá nínú ọ̀rọ̀ yìí náà là ń dá padà tí a tún fi sọ tòní ọlọ́run èmi náà fẹ́ gbọ́ ìwọ ayọ̀ ẹ dá èmi náà sílẹ̀ fún ẹ̀rí bẹ̀rẹ̀ sí ní ṣe irúgbìn ti ọ̀sẹ̀ yìí stanbic ibtc bank 00176454 82 alade olúbùnmi fọlásadé ní orúkọ tí ó gbé jáde mo dó lórí krista pata ẹlẹmíràn ìyanrin ni mo fi ẹyin tí àgbélébù mo ti ẹnu bo ẹjẹ jésù bí àwọn ìgbòho ti ṣe pariwo ariwo ayọ sọ nígbà tí májàsọlá kó wọn dé láì san kọbọ ó mọ̀ pé ìwọ ayọ sọ lọgbọmọsọ láìpẹ láì jìnà ohun kankan tá a sọnù ohun kankan tá a sọnù òun náà ni ìfẹ́ ẹ̀sìn lágbérù ìjọ mi ènìyàn sì ló ń ṣáájú ìfẹ́ bàbá mímọ́ ẹja lè máa fẹ́ràn ara wa wáìtó yájú gba.

0: nkan la sonu lorilede yi ife ari pe ife ni olorun fi araye to be ge o fi omo bibi re kan soso enikan olorun obi mo enikan obi olorun pe ni omo tori ko teriba le to yo se fi ti esin se e wo fe amoyan ta se ninu osu keta yi ari awon ele ati won bori dele ipin won si yi pada iyen ni pe jesu o temi te ko bo tinu bibeli o fi tesin sise kiki awon ton ba fara won jo fun
1: ba mi mo yi
0: on ta sonu ni ife o
1: agbaye baba wa ko wa kale ma feran ara wa
0: ewo ede beleyo laarin awon ba yoruba won ti so ife nu ah oba kan jade oni kini awon ba ti won se sese won yin se te tun wa daruko baba araba ilu osogbo
1: baba mi mo
0: awon won yi gbe esin ga ati so ife nu o da won se debi to je pe won da oja muslimi sile awon se ti gbagbe pe nti a npe ni oja on to so gbogbo aye po won ni gbeyan de lewo san jo baba ikan le ejo esin wo le nse aso ife nu laarin ara wa mo fe ki agboro ti baba lawo yi so on tan wi na ni ijo mi eniyan lo ye ka fi siwaju e wojo ton ti ku awon eyan won yi lo toni ni 38 days o sibe awon very dark man won ya wo ipinle oyo yi e to ye ki awon omo gan fe yi o tun ti won leyin o le awon kan lo tun ran won ta so niyan an ba tun ya bo very dark man sugbon agbara ju agbara lo birin ba e ka te fun kan gbogbo ntan ko wa ni won gba le lowo won si foju de pelu gomina gomina ni ki a fokan bale pelu awon to rire local government ise nlo adiye nlagun ye ni oja mo koda gomina so de bi pe on gan ku le fi abi on gan di inu oro won pe to ba mu ki odindi won le lo logun barin ta ba rin ni isokan omo ti fe nbi ni isokan ta fi toselu si ta fi tesin bo out esiwaju mo fe fi oro babalawo kan wole eyi to ye ki baba yi o pe omo nigeria o inu omo nigeria lati ma ri oniruru esin pelu ife te le ran mi lowo e wo bọlọrun se nsise lori eto yi bi muslimi te nri eri lawon ton practice christianity koda awon onisese won so ti won lori eto yi atiri baba onisegun to lohun ogbe bomo lori eto yi a si tiri alaja modeni keji mama 58 to bi beji lori eto yi ti won si bimo ri alaja modeni keji asiri eri lori eto yi niyan o ife to so wa po pelu oruko jesu ore ni egbo baba lawo yi e ja woju baba lawo yi e to ye baba yi o pe fun ipe esin lo npe mo gbadura pe olorun yo ko yo o oruko jesu yo ko baba yi yo o oni bogunrin o fe ki akeko ni on ti asonu lawujo wa ife e ja lo tewo te ko ba lajo on Facebook agbadura fun baba yi pe yo ra anu gba o oni ku soju ogun ijo mi eniyan la sonu white e ja lo tewo te ko ba lajo on Facebook o ya juba e ja ki lo asiko yi ki gbadura fun baba onisese yi o fe je ki a fi oro won kogbon ni tori pe esin o ni ijo mi eniyan to ye ki gbogbo a di mu on lati sonu esin lagbajumo bi an ba de wa loju opo Facebook esin kankan ni wuyan se kini di e ri pe bi awon muslimi ti n towo bo esin awon onigbagbo be na lo onigbagbo n towo bo ti won be na lo nisese n bere si ni towo bo esin muslimi gbogbo e wa ri dudurudu re to je pe ife lo ye ka pe gbẹ́sì là ń pè ọlọ́run kì í sì ń gbé bi rúdurudu ó fẹ́ kí a fi ọ̀rọ̀ bàbá yìí kángun mo gbàdúrà pé ọlọ́run yóò fún wọn ní àlàáfíà mo gbadura pe gbogbo ton ba lo yo ba lara mu tori won lo ti gbe awon kaakiri sibe n to ye ki baba o pe omo Nigeria ran mi lowo o awon elesin won ni won pe ife ni Olorun esun gbadura o gbadura lafia fun baba eyin ni egbo
2: sanu mi ba ku su ton e ti wu mi kaakiri mi o re nikan ton bi mo se ja to ti mo fi emi mi lele nitori iseese mi mo pe bayi de ma se fun mi e mo je bayi ku hospital karun mo wa ko ti gbe mi kaakiri gbogbo Eko ko si itoju e sanu mi e mo je ku gbogbo oniseese agbaye didi ran mi lowo fun mi o ti to lowo mi mo ti tagba mo ti tawo gbogbo nkan ni mo ti tatan mi o ri oniseese kan e sanu mi je ki ku o n ta fe si se scan ni si e lo bi 400,000 ati so wa ati mo ti tatan ta fe gba o to ba ja scan tan mi o le mi eleketa ti ma gbo oxygen ti bo ba ku oju tori se se
0: ah ibi ta gbe kuna gan ni ta ni eni keji re e ko jesu niyan eni keni ti iwo ba nipa lati se iranlowo fun onu ani eni keji re e gbo owe to pa nipa laanu ara samaria e wo esin ko le gba wa o esin ko le gbe wa debi kankan gbogbo owe ti baba yi n pe se won da won lohun ba esin niyan eto ye ti won pe eyan omo Nigeria eyan ololufe orere internet ran mi lowo won pe awon elesin won to ni kaluku na de ni ti lati ran mo gba lati baba yo ni ku soju ogun e ko be ni mo fe ka di mu ise ni Olorun esin ofaja won ti Jesu wa si niyan ko wa fun isi ara ko wa fun igbala Olorun fi araye gbe to be ge o fi omo bibi re kan soso Olorun obi mo eni kun bi awon to ba gba gbo yo ni e ani pekun ife ni Jesu ko si fun isin kankan ile ita wa ro mo ife ni Olorun esin ko faja ani kan te ate ranche si mi pe baba yen ti jade laye o da dun mi fun won gan ni mo fe ki akeko eyi to ye ka de mo Jesu olugbala gbogbo aye ni Jesu wa fun o a n ro mo esin koda e wo awon elesin meji tun gbera won lo sile ejo a gbo pe Adegun ati Adepoju ko la awon ara bi awon na mo n towo bo esin elesin loju wọ́n tọwọ́ bọ bíbélì ètò yẹ kí a máa wàásù ìfẹ́ ìfẹ́ ni Ọlọ́run bẹ́ẹ̀ bá rí bí àwọn ẹlẹ́sìn ṣe ń ṣe lórí facebook ẹ̀sìn oníwòyàn ṣe bí àwọn oníyẹ̀chẹ́chẹ́ ń tọwọ́ bọ ẹ̀sìn mùsùlùmí tán tọwọ́ bọ àwọn tó gba ẹ̀sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ló ní kálukú rúdurùdu Ọlọ́run kì í sì ń gbé bí rúdurùdu ó ṣe mí láàánú fún bàbá ẹ̀ púpọ̀ púpọ̀ ètò yẹ kó pe ẹyin ènìyàn nínú àwọn ènìyàn ilé ayé ọjà ni nínú ọjà láti rí orí nínú ẹ̀yà onírúurú èdè bẹ́ẹ̀yàn kan bá dá tó ní tó fi sọ rí pé mo dá ilé ìwé ẹlẹ́sìn ńlẹ̀ tí ò bá gba ẹlẹ́sìn míì ó máa padà tú ni bẹ́ẹ̀yàn bá dá ilé ìwòsàn sílẹ̀ tí wọ́n gbẹ́ ẹlẹ́sìn kan wá tó yẹ jẹ́ ń bèrè pé ẹjọ́ ẹ̀sìn wo lẹ́ ń ṣe ilé ìwòsàn yẹn máa padà kó gbá wọlé ni àṣẹ Ọlọ́run ni bẹ́ẹ̀yàn kan lọ́dọ̀ ọjà kan nílẹ̀ lónìí tó pè ní ọjà onígbàgbọ́ tó dẹ́sìn mi ẹlẹ́sìn mi ò gbọ́dọ̀ wọbẹ̀ èyí tán dá sílẹ̀ ní ìwòdà ó máa padà tú ni níta ń pè ní ọjà ayé ni ọjà onírúurú ẹ̀yà ló wà ní ọjà onírúurú èdè ló wà ní ẹ̀yà ló wà ní ọjà níta ń pè ní ọjà nìyẹn ibi tọ́rọ̀ ti Jésù pé yàtọ̀ ni Jésù tẹ̀kọ́bọ̀ fi tẹ̀sìn ṣe ẹwọ́rú ìjọrí afẹ́fẹ́ yìí ọdún kọkànlá rèé tí Jésù ti kó wa pọ̀ tí ìyanu sì ń ṣẹlẹ̀ ta ni ìyanu kan lónìí ta la fẹ́ dásílẹ̀ fún ẹ̀rí ara ń tà ń sọ rèé o. fẹ́ lásọnù. Wọ́n ní bàbá ìjẹsà ọkùnrin aláwàdà tó ní onírúurú ẹ̀bùn lára tí ó yẹ̀jẹ̀ tí ọgbà Tónídá dé ládédé gbọ́ pé ó bímọ. Ẹni tó sì fẹ́ ní òkìkí gan-an wọ́n pe ní sí olímulè ṣé mo pe dáadáa lumili tó mọ ránṣọ fọba fún jòyè. Ètò yẹ káyọ̀ ń ṣe congratulation lẹ́yìn ọdún méje lẹ́yìn oṣù mẹ́fà oṣù méje ló ti jáde náà ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni. Ìdàkejì lẹ́yìn ò bá nífẹ̀ẹ́ ni ìkórira nílùfẹ́ sì ni ọlọ́run ń gbé. A ó da ìwọ náà sílẹ̀ fún ẹ̀rí láàárọ̀ yìí. Ọlọ́run dá èmi náà sílẹ̀ fún ẹ̀rí. Adájọ́ sáwù sílẹ̀ fún ẹ̀rí ibi tí kò gbogbo èdè wọn. Psalm 85 verse 1 Genesis 41:14 Fáráhùn ní kí wọ́n yára yára mú Joseph jáde nínú wo túbú. Lónìí àwọn yàrá mú wọn náà jáde kúrò nínú túbú àìsàn túbú gbèsè. Àdá sílẹ̀ fún ẹ̀rí ọ̀dọ̀ sílẹ̀ fún ẹ̀rí bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn dábí sílẹ̀ fún ẹ̀rí irúgbìn lápapọ̀ jẹ́ táfi sanwó tòní. Ó jẹ́ májẹ̀mú tí Ọlọ́run bá wa dá kò la fi ń sanwó èmi náà tún ṣe tí n bá ti dìde. Ọlọ́run dá èmi náà sílẹ̀ fún ẹ̀rí lórí aláboyún mi dá mi sílẹ̀ fún ẹ̀rí lórí àìsàn yìí. Stanbic IBTC Bank 00176454 82 Alade Olúbùnmi Fọláṣadé tàbí OPAY 8082 873678 Alade Olúbùnmi Fọláṣadé dá mi sílẹ̀ fún ẹ̀rí Ọlọ́run. Mọ́dún lórí Krista pátá ilẹ̀ mìíràn ìyanrin ni pẹ̀lú orúkọ Jésù tó so wá pọ̀ yìí a ó dán sílẹ̀ fún ẹ̀rí irúgbìn rẹ yóò ṣe ìtẹ́wọ́gbà àtomi àtòróró gbogbo tó fi ṣàpẹẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ Jésù yóò darapọ̀ mọ́ fún ìwòsàn fún ojú rere fún àánú. A dá àwọn kan sílẹ̀ fún ẹ̀rí ní Ìgbòho Ìgbòho gbà wọ́n dé o pẹ̀lú a ó dá àwọn tó wà ní aginjù yìí sílẹ̀ fún ẹ̀rí. Àyà ń tiro gbẹ̀ ń tiro gẹ́gẹ́ bí ìwé pọ́ǹsì ṣíṣe kọ́ jáde ní gbogbo ìgbìyànjú àwọn ọmọ ológun wọn ni wọn ti yí wọn káàkiri o nínú páàkì náà náà sì wà wọn kí náà ń jẹ làwọn èèyàn ń bèrè pé kí làwọn ọmọ ogun òfurufú ń ṣe gan wọn ti dẹ páńpẹ kú wọn náà ṣe dá màálùú síwájú kí mo mọ̀ ni pé a ó dá wọn sílẹ̀ fún ẹ̀rí ẹ fọkànbalẹ̀ a ó dá sílẹ̀ fún ẹ̀rí nínú tó ní tó dá padà yìí fún iṣẹ́ ìrántí yìí a fi síwèé ìrántí rẹ o ẹ jẹ́ ká bá wọn yọ ẹ jẹ́ ká gba àwọn ẹ̀rí yìí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ wákàtí ẹ̀rí rẹ lè tó rí tú fn 94.9 lẹ́tí ń gbọ́ mi dr apostle tábàlàdé ṣe kó bọ̀ lẹ́ ń pè mí ẹ ṣe tẹ̀ ń gbọ́ mi gba àwọn ẹ̀rí yìí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ white gba.
3: Dádì mi ẹ̀kọ́ àtàárọ̀ akúsí mi akọ́ àdó ní àdó àwọ̀ gbà ọ́ ẹ pẹ̀ fún wa ẹ̀ní fọmọ́sẹ̀ ẹ̀ní fọyá ṣiṣẹ́ ìrànṣẹ́ ọmọ mi wá ń kọ́ àtàwọn àbúrò mi gbogbo lágbà ọ̀dẹ̀ ní fojú sunkọ́ mọ́ iṣẹ́ ìrànṣẹ́ yóò ní dísẹ́ o gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń gbàdúrà fa yóò mọ jẹ́ o àná ò wá yín rí o ọ̀nà ní dímọ̀ yín o jésù olúwa wa àmì lẹ́rí kán o ẹ̀rí kan mi dádì mi o mo dúpẹ́ fọlọ́run pé iṣẹ́ ọdún mo rí ṣe o mo ráàánú gbáṣẹ́ mọ́ pé àná ti ọwọ́ wa lọ́jọ́ sannde tàwa mo ráàánú gbá o àwọn èèyàn ń tó fún mi owó ọdún mo ráàánú gbá dádì mi mo tẹ̀ tà ń ṣọ́ọ̀bù mi mo dúpẹ́ o mi kàwọ́ báwọn kan ṣe ń káwọ́ ọlọ́run táwọ́ àlàjò jẹ́ mi ó káwọ́ lọ́wọ́ o ìdí ẹ̀rí mi rèé o mo dúpẹ́ o aṣọ́dún ayọ̀ ajé amú níwọ̀n àbátágbára wa ká ọlọ́run ṣe o àwọn mi wọ́n lọ rí wọ́n bọ̀ rí àbọ̀ ọlọ́run dájú lórí wa náà mo ní kí n dúpẹ́ o pé èmi ni ẹ̀rí ká o ọlọ́run táwọ́ àlàjò ń ṣe bẹbẹ nínú ayé mi mo dúpẹ́ o ó ṣe aláàbò lórí mú fún mi jíjà àti látìgbà tí mo ti ń bẹ̀tẹ̀ lọ gbowó tì ẹ̀rí kàn mí o òun náà ni mo ní kí n dúpẹ́ orí tọ́lọ́run ṣe fún mi o ẹ ṣe ìrànà ìtọ́ ọwọ́ wa mo ráàánú gbà o ẹ dádì mi ẹ̀pẹ̀ fún ẹ̀ní fọmọṣẹ́ ní fọyá ṣiṣẹ́ ìrànṣẹ́ o ẹ ṣe dádì mi ọláàṣọ yín sá o jésù olúwa wa àánú.
0: Akínwálé sọ ìdá gbogbo ògójẹ́ tọ́lọ́run kò sí rọ́ńbẹ́ ẹ̀yìn nìkan kọ́ iṣẹ́ tí ìfẹ́ àbúrò ń ṣe nìyẹn a máa ba gbogbo àjàgà jẹ́ mo ní gbogbo ẹ̀yìn ọwọ́ tí wọn kì í fún ní owó nígbà tá a bá ti àná ìtọ́wọ́ yín ọwọ́ yẹn abẹ́rẹ́ sí ní gba owó ẹ̀yìn náà abẹ́rẹ́ sí ní àkójọ lórúkọ jésù ọ̀run àánú tó ṣì kò ní tì mọ́ ìpín ti yí padà ẹ bẹ̀rẹ̀ sí ní orílẹ̀-èdè ọwọ́ yín dọwọ́ aláṣeyọrí e o ni ri bi o ipe a pe yin si o ami
3: akun gba wa o ma ti mi o da o ti se ra pada fun aro mo to ti se lale yi ra pe fun wa to ni o o si di ni fi mi o ron kara nu gba lori re ka ma sokun lori enu ko pe o e da ko sanu wa o e fun wa to ni o Daddy, on the upper me, poor me, would they set down? So now, see, Bessie Ben, what's so much when they saw? Baba, na, no, my seal, Baba, long time while I did so. Was I playing that they join? A poor man, see me, or see, didn't feel me. Oh, my team, my bad one, what's what I got that I feel on time while I did so. Would I put any sail around a day? Ti we wole de lale yin olohun se o taiwa la de se mo dupe o pe yin yo je jojo ale ni o eni fomo si serin se ni fi aye mi ti ni si serin se we si ba won mo je Nigeria won mo ero mo yin laye o awa ni si ba yin je yin se o dadi o
0: oni kabayat eh jo dadi o ku sodo olorun nigba te pe ni yajo yajo lo mo anti yin first ji mi ti yeyin de si lati se irapada gaga bi ase olorun pe irapada e beyen ni oro wa ibi ogbe ori ketala ese kejo ti e se on gbogbo jije papo fun rere ni o nje gbogbo yan to ba gbo stage lo n pada o adupe lowo olorun ti olorun mu ki ase ati maje mu yen ko ba ni ti omo na to fese tele ki si dele laya ta la fi gbogbo ogo je to olorun olorun anu afomo ile lowo ogo yen ma je ogberi mo jesu lu a ko gbe mi patapata kini nu te niyan nina ni o fi re mi re pada le nti e ti se fun ise iranse yi ta fi n so won eto yi loruko jesu o ni foju suko omo o gba bi amaye a ni fo wa gbo mo sin o loruko jesu ni ololorun le mi gbo ati ala ta yo pa si mo se lori gbogbo wa e ku ise sin e ku amojuba o
4: wa taro o dadi a ku isin o ni o agbara olorun ko ni da se mo fun wa o asiku isin ni a ku pale mo ose tuntun ose yo pe wa iroyin ayo ìròyìn ayọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe fi ń kọ́ wa ti fúrúgbìn ìròyìn ayọ̀ gbogbo ọ̀nà ìṣẹ̀ tí ń gbọ́ ròyìn ayọ̀ látọ̀sẹ̀ tó lọ ìròyìn ayọ̀ àwọn tán láàjì wọ́n ti dé àbúrò mi tán bílé mi àná ni ìròyìn wọ́n pè mí pé òun náà ti travel out inú mi dùn torí pé ìròyìn ayọ̀ ni inú mi dùn náà bílé mi gangan lọ́mọ ìyá ọjọ́kùnrin sọ ìròyìn ayọ̀ ni mo sì gbàgbọ́ pé ìròyìn ayọ̀ ni wọ́n mọ gbọ́ títí ayérayé tèmi o wọ́n gbà tí mo ti jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ ìròyìn ayọ̀ mo tún ti fúrúgbìn ìtọ̀sẹ̀ yìí o ìròyìn ayọ̀ mo ti ṣe ìràpadà o mo ti ṣe ìràpadà mo ti ṣe arọ́ bi àbí ara ọ̀rẹ́ gbogbo ọmọ ìjọ orí afẹ́fẹ́ pátápátá àwọn ìkú àgẹ̀ àwọn ìkú sínú omi àfi ní kékú lórúkọ jésù àbọ̀ ọlọ́run dájú lórí wa tẹbi sára àmì o ṣé o ṣé gan ni mo dúpẹ́ fún ìtọ́ni ní gbogbo ọ̀nà lórí ayé wa o torí pé o jẹ́ fún wa ní gbogbo ọ̀nà ìràpadà wa ń jẹ́ o arọ́bí ń jẹ́ bẹ́ẹ̀ ni fátà náà sì ń ṣiṣẹ́ wa ṣeun o ẹ ṣé gan ni o ṣé o ṣe ẹ̀ nífẹ̀ẹ́mí yín ẹ̀mí àwọn ọmọ ẹ̀mí aya ẹ̀mí fi ṣiṣẹ́ ìránṣẹ́ yìí o.
0: gbogbo ògo jẹ́ tọ́lọ́run bàbá wa kẹ́hìndé ibẹ̀ ni ní ìròyìn ayọ̀ la máa gbọ́ lágbàlá àwọn olódodo mo ṣe máa ń lo àdàbí èyí náà ń ṣe irú ayọ̀ ni fáwọn tó ti á jíde àìmọye àwọn tó lọ àfihàn wọn o tí wọn ní padà wà ní àfihàn ẹnikẹ́ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórúkọ jésù ó wá yóò tún ṣohun ńlá kan nínú ní etí méjèèjì tó bá gbọ yóò wú fún ayọ̀ ẹ nígbà pé ìbànújẹ́ o ìgbà péye sí.
5: dádì mo dúpẹ́ dúpẹ́ o mo dúpẹ́ mo mọ̀ lóore lógo ọlọ́run ẹni sì wá darí o àánú dẹ́fí tukọ̀ prógámù yẹn ọlọ́run ní jí ó bá jẹ kó ní yẹ mo dúpẹ́ mo mọ̀ lóore lógo ọlọ́run ó kọ yóò ní bàjẹ́ lógo ọlọ́run ọ̀nà ò ní dímọ̀ yín dádì ẹ̀dùn mi inú lónìí ọlọ́run bá dùn yín lọ́pọ̀lọpọ̀ mo mọ̀ forúkọ yín yẹn gan lónìí tẹ́ ẹ̀dùn mi inú ojú ọyún tó bàjẹ́ tẹ́fi jáde láyé ilé yóò ní dàrú ẹ̀yìn àtìyàwó yín ò ní bàjẹ́ o ẹni mọ sàárì ọmọ ẹni mọ sàárì àyà ẹ mọ tẹ̀síwájú nínú rere ni mo dúpẹ́ ẹ kúrò ní wọlé yín dádì o mo mọ̀ lóore lónìí dádì ẹ̀dùn mi inú gidigidi lónìí ní gbogbo ọ̀nà ọ̀tàlẹ́ ìyá ọ̀tàlẹ́ bàbá láàrin ẹbí láàrin ọgbà ẹ mọ̀ borí wọn ni ẹ ṣe mo dúpẹ́ o mo mọ̀ lóore o sẹ́ẹ̀sẹ̀ yín kò ní dìbàjẹ́ o ìrìnàjẹ́ tẹ gbé dání ọlọ́run ìjọ bàjẹ́ o ẹ wà darúgbó lo wòlíì o lọ́la mọ́ṣá lálápàtà ìlàbìlàlẹ̀ ẹ̀ sí.
0: àmì ayọ̀ dùnú nìyẹn ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní dẹ́kun kò ní tán nínú lẹ́yìn kankan wa mo dúpẹ́ àdúrà yín gbà lé mi lórí o ẹ ti mọ̀ pé inú ìdùnnú lẹ fi sọ̀rọ̀ yìí orúkọ jésù ayọ̀ tí ẹ rí yóò jáde mọ́nà fún yín ìròyìn ayọ̀ ni ẹ nígbà pé ìbànújẹ́ àmì.
6: jáde ẹ ra sà akusin ojo awa na mo ba pada mo be koda wa lagbanu olu ati grandma kota jolo en daddy mo fe mo san wa adura mi gba ti irugbin en daddy mo ni eri ojo yen bororo se kan mi lara bayi iwaju mo wa se lori mi dide te ba lo wo nu video yen ri mi be nu kini fun ta fi camera wa yi ma ri mi olorun rin koja laye mi se mo dupe so
0: mo mi ari ke ade ajaga ti ja ise ti ororun se ni en ni kankan gbogbo ajaga ma ronu lo ma te gbe lọlọrun ti baje yen e foko bale ise rere bere niyan gbo ko lo to ku ni o pada e yo pe yin si e mewa lara to ko de to gbale ah ama eni ba gbale mi le mo fun e ni modo ti laye yin iya pe yin si o ojo ni ti

0: ẹni kẹni tí o bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o náà lẹni kejì rẹ o da gbọ́ fọ́nrán yìí ẹ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ kú dédé àkókò yìí o mo ti ń kíwa pé a kò fi tí ọmọ ènìyàn ṣe ẹ já lọ sí àwùjọ wa ká wo ẹ̀kọ́ jésù nínú ìwé luke ẹ jẹ́ ká lọ sí ẹ̀kọ́ tí jésù kọ́ wọn luke orí kẹwàá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wá sí ìsàlẹ̀ níbi tó ti ń bi ọ̀jọ̀gbọ́n kan pé ta ni ẹnì kejì rẹ ó jẹ́ ìbéèrè tí ó yẹ kí gbogbo wa dáhùn èyí tí ẹ bá gbọ́ fọ́nrán yìí pàápàá ẹ jẹ́ ká tún wo ìbéèrè tí jésù bi ọkàn gbòógì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ìwé jọ́ọ̀nù orí kọkàndínlógún 21 tábàmù láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún wá sí ìkejìdínlógún yẹn ó ń bi símọ́nì ọmọ jọ́nà ń léèrè pé ṣé o fẹ́ràn mi ìjẹ́ ìwọ́ ìfẹ́ mi ju àwọn wọ̀nyí lọ pétérù wípé bẹ́ẹ̀ ni olúwa ìwọ́ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó fi fún pé máa bọ́ àwọn àgùntàn mi ó bí ní ìbéèrè yìí ní ìgbà mẹ́ta ẹsẹ̀ tó tẹ̀lé ó tún wí fún un ní ìgbà kejì pé símọ́nì ọmọ jọ́nà ìwọ́ fẹ́ mi bí ó ń wí fún pé bẹ́ẹ̀ ni olúwa ìwọ́ mọ̀ pé mo fẹ́ràn rẹ wọ́n sì wí pé máa bọ́ àwọn àgùntàn mi ó wí ní ìgbà kẹta ó wí fún ìgbà kẹta pé símọ́nì ọmọ jọ́nà ìwọ́ fẹ́ràn mi bí inú pétérù bàjẹ́ torí tó wí fún un pé ní ìgbà kẹta ìwọ́ fẹ́ràn mi bí ó sì wí fún pé olúwa ìwọ́ mọ ohun gbogbo ìwọ́ mọ̀ pé mo fẹ́ràn rẹ ǹjẹ́ sì wí fún pé máa bá àwọn àgùntàn mi ó yẹ jésù ṣùgbọ́n kò yẹ pétérù ẹ̀yin bàbá nínú ìgbàgbọ́ iléèwé gíga fásitì tí ẹ dá sílẹ̀ ẹ ronú sí ǹjẹ́ ẹ̀yin ń bọ́ àwọn àgùntàn ẹ sì mọ̀ pé owó àgùntàn náà lẹ fi kọ́ nǹkan wọ̀nyí síbẹ̀ àwọn àgùntàn tó kó sábẹ́ yín kò lè lọ ọ̀pọ̀lọpọ̀ aláìní opó ló wà nínú ìpéjọpọ̀ yín ẹ̀yin ni ọ̀rọ̀ yín bá rí o máa bá àwọn àgùntàn mi kàkà kí ẹ bá àgùntàn ọ̀pọ̀ yín pa àwọn àgùntàn jẹ́ ni ẹ já lọ sí àwùjọ wa ká ní ẹnì kejì rẹ ẹ jẹ́ ń padà sí ìbéèrè jésù èyí tó ń bi ọ̀jọ̀gbọ́n yẹn gẹ́gẹ́ bí òwe rẹ̀ nínú ìwé luke 25 ta ni ẹnì kejì rẹ ìtàn aláàánú ara samaria ẹnikẹ́ni tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnì kejì rẹ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọlọ́run lò ní àwùjọ wa tí wọ́n ń ṣiṣẹ́ tí àwọn ìránṣẹ́ ò lè ṣe fún wa tí wọ́n ń ṣiṣẹ́ tí àwọn ìjọba wa kọ̀ láti ṣe nípa ríran àwọn ènìyàn lọ́wọ́ láwùjọ wa a dúpẹ́ gan-an o ọmọga entertainment kudos ta ni ẹnì kejì rẹ ìbéèrè tí ẹlẹ́dàá rẹ láti béèrè nìyẹn tó bá wòra rẹ sẹ́yìn ọ̀rí pò sàn ju àwọn ẹlòmíràn lọ ta ni ẹnì kejì rẹ ẹnikẹ́ni tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnì kejì rẹ o farabalẹ̀ ẹ wo ìtàn yìí.
1: Ẹ kí ló ṣe ń bí báyìí fún in the first place kí ló ṣe what are you doing here what are you doing here mo n pẹ kí ló ṣe ń bí. Dáhùn mi máa ń jọ nígbà tí mo ń kọ́lé mí báyìí tó wá ìgbà tó wo bí nígbà tí mo ti mo ń kọ́lé tó wá tó wá máa tó tó tó ń sùn sínú ilé mi wà táwọn ọmọ ẹ. Ní ìwà táwọn ọmọ ẹ tó ń sùn sínú ilé mi ṣé o mọ̀ you know how much I spend here. Sọ ma ye tí mo ti ná mí báyìí.

0: miyeni Genesis 4:15 b oluwa si fi ami si kaini lara to be ti anikani to ba ri ko ma ba pa awa so ni oju rere ju kaini lo inu ori ofe gbogbo kan to ba wa be yala esin n to ba wu ko se ti gbagbo re si ro mo temi ma fi ororokun yin ni ori ami ye ni e ajinigbe oni ji ogbe sedare oni babode lo fe bi danu ibe ni ra pada mi eniyan to on ro wa o la npe ni arobi buburu tojo kankan to fun so arin ose to koja la so yen jo te bi ba npo no oni jade nle oluwa ni jagun jagun omo ti ori re yen ah odumi olomo yen mama re lo si so jojo oni to ba ti le ewe de won si gbe lodo ni jagun jagun Olorun yo se won ni riri o. Oluwa ni jagun. Won ni bogunrin. Ora si ni se rubi no bi danu re. Stanbic Cabinets kan. Oluwa ni jagun. 0017645482. Alade Olubunmi Folasade. Ora je ka ba fun yo. White. Gba.
1: Ewe dadi ya karo sa. Mo le ri o. Dadi mo le ko ni je Saturday. Nigba ta n bo lale. Kẹ́lẹ́ díẹ̀ ta kú ní gúrú báyìí náà lásìdẹ́ǹt ṣẹlẹ̀ gbàtà sí ń lọ sẹ́kọ̀ọ́ níjọ náà èmi gé aṣọ àpẹẹrẹ gbàgbọ́ kékeré mo gé sínú báàgì mi dání lọ torí accident lọ́tún accident ló sì bẹ́ẹ̀ mi ṣe ń lọ mo yáa máa sọ àpẹẹrẹ gbàgbọ́ mi kẹ́nu báàgì mo nítorí dáàdì ti sọ pé gbogbo nǹkan tá a bá ti fẹ́ ṣe tí gbàgbọ́ wa tó bá ti rọ̀ mọ́ tí àwọn àdúrà wa ó gbà àdúrà mi ń gba omi ò sọnù torí kèsè mi nìkan lọ la àwọn tádùn lọ sẹkùn ató mẹjọ àṣàforígbà bú àdúrà gbà lórí wa ṣe mo dúpẹ ní fọmọ.
2: dádì ẹ pàtàrọ ẹkú náwó ọjọ o ní làlùbáríkà o èèpọ lẹjẹ ń bẹ o dádì ẹ ṣe o èríkèmí náà o àdílé lọmọ mi pè mí bí ọsẹ bíi méjì sísìn ló bá ní mẹrin mi ti ra àánú gbà o mo fẹ lọ bọmọ ránjẹ ìfọnà títí bi tó ti ń tajà mo bá ṣubún títì ọpẹlọpẹ ọwọ ẹyin náà ti máa dá mọtò òdúró ìlànà tó ń rí gbà ọhún ní ọdún kan yẹn ìṣúná àwẹkọlá inú ẹmí máa dúpẹ o ọlọrun ṣeun rémi náà wà ní ara àwọn tó wá síbi ìfàmì òróró yàn jọ sí mo ráàánú gbà o màtún ìjì mo fi ìbànújẹ mọ lé mi mo dúpẹ o ẹ ṣe o arúgbó wòlíì lọlọrun ṣe yẹn pè fún wa o àmọ rí yín bá o ẹmí ṣàṣetì o.
0: àmì

tó fi ìjọ mi ní ọlọ́run tẹ̀kọ́ bọ̀ nu bíbélì lọ́wọ́ fọkànbalẹ̀ ọmọ wa lọ sí bàyẹ́sà fọkànbalẹ̀ wọ́n ṣàṣeyọrí látilẹ̀ rìn ní àárín àfonífojì òjijì ikú àwa kí ó bẹ̀rù ibì kan orí pé ẹ̀yin wà pẹ̀lú wa ọgọ́ rẹ àti ọ̀pá rẹ yóò tù wá nínú bẹ̀rẹ̀ sí ní lọ fẹ́ bi dànù lórí ọmọ rẹ o Stanbic IBTC Bank 00176454 82 ọlọ́run má jẹ́ ń gbàgbà ìpè ìbànújẹ́ lórí ọmọ mi irú ayọ̀ irú èyí tó ṣẹlẹ̀ ní ìgbòho gbogbo wọn kẹ́ńgbà tí sunday igbòho kó wọn dé ariwo sọ olùwà yóò ṣòwò ńlá kan nínú ọ̀sẹ̀ yìí etí méjèèjì tó bá gbọ́ yóò ìwọ ayọ̀ ni o orílẹ̀-èdè yìí nínú ilé rẹ 08169537433 àpàdé láago bẹ́ẹ̀ sàn bọ̀ ètò ìyá tẹ̀síwájú 08169537433 ọlọ́run mo ya gbọ̀ngàn yìí sí mímọ́ o ẹ̀jẹ̀ jésù kó sọ̀rọ̀ àyíká àti àyídà ìyanu la fẹ́ má jà rí ìyọnu gbogbo ọkàn tó wá ká lọ ní ìdáláre kábìjọba ọ̀run ṣe fàjẹ́ àmì wọ̀nyí yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ torí pé ó gbàgbọ́ nínú orúkọ jésù mo fi àmì iyè sí yín lára o ikú ò ní rí ọgbẹ́ ṣe àrùn ò ní rí ọgbẹ́ ṣe àtomi àtòróró àtohun gbogbo tó fi ṣàpẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yóò darapọ̀ mọ́ fún ìwòsàn fún ìbùkún ìwà ayọ̀ yóò dùnú ọlọ́run fi ìbùkún rẹ tú wa ká o àpàdé láago mẹ́sàn-án àbọ̀ àti láago méjì ọ̀sán ní gbọ̀ngàn àlàáfíà fún yín o fi ìbùkún rẹ tú wa ká jùgbọ́n.

jẹ́ kí a gbàdúrà o. Bàbá Ọlọ́run Olódùmarè, a tún dúpẹ́ lọ́wọ́ yín fún òní. A dúpẹ́ fún pamọ́ àtààbò yín lórí wa. A dúpẹ́ lọ́wọ́ yín lórí jíjẹ, lórí mímu. Ní orúkọ ńlá Jésù ti Násárẹ́tì, Olúwa gbọ́pẹ́ wá o. Ọlọ́run Olódùmarè, ẹ̀yin lẹ rán mi lọ sí àwọn èèyàn yìí. Nípasẹ̀ orí ọ̀fẹ́ yín, ẹ sì ràn wá lọ́wọ́ láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. Irú bí tòní, ǹjẹ́ mo wá gbàdúrà wípé lórúkọ Jésù ti Násárẹ́tì, ọ̀rọ̀ yìí jí bí ó ṣe jáde lọ, jẹ́ ọjà geere. Lórúkọ Jésù, Bíbélì ní ẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ náà, ẹ̀ ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tó ṣe bẹ́ẹ̀ lónìí o. Jẹ́ kọ́rọ̀ rẹ ó yé àwọn èèyàn rẹ o. A sì mọ dúpẹ́, a mọ fògo fókọ rẹ o. Ní orúkọ Jésù, Olúwa wa, àmí. Ara ilé, ara oko, èrò ọ̀nà, páìtọ́ yín ló tún ti dé o. Ibikíbi tẹ́ ẹ bá wà, ọyá, ẹ jẹ́ á wádìílé nǹkan ká tún jọ jẹ aládùn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì ní ọ̀rọ̀ iyè ó sì ní agbára. Àìbámọ̀ bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ̀lú wá ni tọ́ ọ̀dá ohun páìtọ́ wa mọ̀. Èmi náà pè ń páìtọ́ wa. Èmi ń páìtọ́ gbadé Ògún lánàá. Àrán mi wá láti wá kọ́ ìran Yorùbá ní òkodoro ọ̀rọ̀ Ọlọ́run ni. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ààbò orílẹ̀-èdè wa yìí, ààbò ilẹ̀ Yorùbá, ilẹ̀kọ́ tí mò ń kọ́ lọ lọ báyìí. Ṣé ẹ wá mọ̀ o? Èmi ẹ fárí apá kan kí n dápá kan sí o. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀kọ́ yìí náà mò ń kọ́ lọ nílẹ̀ Yíbò? Ààbò orílẹ̀-èdè yìí, ààbò ilẹ̀ Yíbò ni tiàn. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀kọ́ yìí náà mò ń kọ́ ní ilẹ̀ Haúsá? Ààbò orílẹ̀-èdè yìí, àtààbò ilẹ̀ Haúsá ń tiàn. Torí pé kíni, a rán mi sí gbogbo wa ni. A sì dúpẹ́. Níjẹ̀jọ, mo ṣàlàyé gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run. Kí lojúṣe wa? Bó là á ṣe gbàdúrà? Ṣé bí ẹkún ló mú kan wá? Ẹni tó pilẹ̀ fa ìdarí ẹ̀kọ́ wa lọ́nà bí lásìkò yìí? Ẹ làwọn èèyàn wa tí wọ́n mú àwọn ọmọ tíṣà, ọ̀gá àwọn tíṣà lọ́gbọ́mọṣọ́ tó sì jẹ́ pé títí dìsin yìí à ń wá wọn. Ẹni tó pilẹ̀ mú ẹ̀kọ́ ìjáde nù wípé gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run, àwa náà gbọ́dọ̀ sojú ṣe wa. Ìdí mọ̀nà ṣe bí Sátidé ti ń bọ̀ yìí, Sátidé tọ́kàn oṣù kẹfà yìí ní Ọlá Olúwa Baptist Church tó wà ní Àláwà Kálà Memorial Expressway láago mọ́kànlá àárọ̀. Ibẹ̀ láti péjọpọ̀ tá gbàdúrà Ọlọ́run Olódùmarè kọ́ náwó agbára rẹ̀ pàápàá jùlọ lórí ààbò orílẹ̀-èdè wa yìí, ààbò ilẹ̀ Yorùbá, ààbò ìlú Ògbómọ̀ṣọ́. A sì gbàdúrà fáwọn tí a gbé lọ. Ọlá Olúwa Baptist Church, gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Ọlọ́run, ẹ jẹ́ á pàdé bẹ́ẹ̀ lọ́jọ́ Sátidé tọ́kàn oṣù yìí. Sátidé tí ń bọ̀ yìí náà ni o. Aago mọ́kànlá àárọ̀ ni agbára Ọlọ́run. Ó kéré tán á lo wákàtí méjì tá a gbàdúrà kíkan kíkan sí Ọlọ́run Olódùmarè. Ìjọ náà lójúṣe, ara ojúṣe wà rèé. Lágbára Ọlọ́run, Bíbélì ní Ọlọ́run ní ké pè mí, èmi ó sì dá yín lóhùn. Èmi ó fi ohun ńlá àti alágbára hàn yín. Ètò jẹ́ pé kò yé yín tẹ́lẹ̀. Inú òwe Jeremiah orí kẹta ó lé lọ́gbọ̀n ẹsẹ̀ kẹta ló ti sọ̀yún. Àákepe Ọlọ́run Olódùmarè, mo kọ́ wa ń jẹjọ bí èèyàn ṣe gbàdúrà gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run.
ẹ̀kọ́ jẹjọ ńlá fi ṣíṣe mo ládùá téèyàn mọ́ gbà yín ní àdúà gbàpọ̀ gbogbogbò àdúà téèyàn mọ́ gbà tágbára ọlọ́run ìsọ̀kalẹ̀ àdúà téèyàn mọ́ gbà tágbára ọlọ́run ìsọ̀kalẹ̀ ènìrú àdúà tá a fẹ́ gbà ọlọ́run ó sì kùkú dáhùn ọlọ́run tó ní képè mímí ọ̀dà yín lóhùn yóò sì kùkú dáhùn lónìí mo wá fẹ́ ṣàlàyé gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ mi ibikíbi ọba ti ń gbọ́ mi bó lèèyàn ṣe gbàdúrà nuru nǹkan báyìí ẹ mọ̀ pé níjẹ̀jọ bíjọ ọlọ́run bí ṣe gbàdúrà ni mo kọ́ a mo wá fẹ́ kọ́ a gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wa irú ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀ mi àti ẹ ń jí ọmọ iléèwé gbé àti ẹ ń jíyàn gbé bó lèèyàn ṣe gbàdúrà ńpa rẹ ẹ̀kọ́ tó lágbára lákọ̀ lónìí o àkọ́kọ́ náà sẹ́ríkẹ́ tó gbàdúrà ẹ̀yàn nànà ìṣòro tàbí tẹ́ ẹ fẹ́ forí àdúà yín sọ ẹ̀yàn nànà rẹ̀ dáadáa kó kílé àsì yín tá a bá wo ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀ mi tí wọ́n jí ọmọ wa gbé èèyàn kọ̀ọ̀kọ́ pin sóríṣiríṣi ọ̀nà àkọ́kọ́ náà á wo lọ̀rọ̀ ìkàn ẹni ó ṣe tọ́ka sí béèyàn ó ṣe gbàdúrà àwọn ajínigbé ṣe mọ̀ pé hàn gangan ni èkú tó dá yìí lẹ́jẹ̀ pé lẹ́dá ẹ̀kejì àwọn tí wọ́n jí gbé ẹ̀kẹta àwọn agbófinró tí wọ́n ń wá wọn ẹ̀kẹrin àwọn aráàlú mọ̀ ń kọ́ abéèyàn ṣe gbàdúrà nínú irú ọ̀rọ̀ báyìí kí ni abala àwọn èèyàn tí ìṣòro tó wà lẹ́yìn kan àwọn ajínigbé àwọn tí wọ́n jí gbé àwọn agbófinró àwọn aráàlú ẹ rí wípé igun mẹ́rin èèyàn lọ́kàn àwọn tí mọ́ ṣètọ́ka sí béèyàn ṣe gbàdúrà nù á wà mú a lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ajínigbé àwọn tí wọ́n jí gbé àwọn agbófinró tí ń wá wọn àwọn aráàlú nígbà tá a ti yànnà náà yún un lẹ ẹ wá já máa mú un kọ̀ọ̀kan ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ajínigbé àkọ́kọ́ náà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹn tí apá ọlọ́run ọ̀ká kìí tí ì da ẹ jẹ́ ń fi ọwọ́ sọ̀yà fún yín wípé ìṣòro kan wà tápá ọlọ́run ọ̀ká ẹ túnú kò sí ti ń jẹ bẹ́ẹ̀ kò sí ìṣòro kan tí apá ọlọ́run olódùmarè ọ̀ká ọlọ́run tó jẹ́ pé gbogbo ayé farati kò farati kankan ni torí náà ẹ kọ́kọ́ ní ìdánilójú pé àní kéè da ẹni tí apá rẹ̀ ọ̀ká ẹ̀kejì rèé ṣé ẹ rí èèyàn làwọn ajínigbé yìí ẹ rí ngbà míì tí wọ́n bá fi hàn lórí tẹlifíṣàn èyí tí wọ́n bá mú tá a bá gbọ́ ńpa rẹ̀ ẹ rí pé ìgbà míì ẹ wò wọ́n pé irú àwọn èèyàn pálapàla èmi ò ti ní kúrú náà ráhùn ráhùn ẹyin mẹjọ lè ti yọ ẹ kàn wò pé irú àwọn èèyàn pálapàla wò lélẹ́yìí ìdí náà lẹ fi mọ̀ wípé kìí ṣe pé bó mo sì lè fẹ́ gbé kalẹ̀ owó gan tí wọ́n ní à ń gbà ẹ rí pé kìí hàn lára wọn ẹ tó túmọ̀ sí ni pé bóyá ni ọ̀jẹ̀pọ̀n kan tí wọ́n wà ń díẹ̀ ni wọ́n kàn ń lo àwọn eléyìí bí ẹran lásán ẹni ọba jíyàn gbé tó ní ẹgbẹgbẹrún lọ ní ẹgbẹrún
lọ́nà ọgọ́rùn wá eyín ò rí lára rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn yìí ẹ̀ kàn rìn pààlà pààlà ràun ràun bí omi fọwọ́ ìdílé ìdí tẹ́ fi mọ̀nà pé tẹ́ ẹ bá rí kinní kan tí ń jó lórí omi òun lù rẹ̀ wà ń sálẹ̀ gbogbo àwọn òye onímọ̀ tọ́ka sí bá ṣe gbàdúrà ìdínú ọ̀nà àkọ́kọ́ téèyàn ṣe gbàdúrà ta ko àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé àwọn èèyàn yìí ni pé kí wọ́n máa ṣe àṣìṣe wọ́n máa ṣàṣìṣe àtàwọn àtàǹtí ran wọn torí mo ní tẹ́ ẹ bá wò wọ́n ẹ mọ̀ pé ẹni tí ń lù fún wọn ń bẹ lábẹ́ odò kò lè ṣàwọn eléyìí ni à ń gbé ẹgbẹ̀rún lọ́nà ogún nǹkan fún kára wọn ó sì rí pálapàla bí ara ń kúrú náà báyìí téèyàn bá tiẹ̀ wo iye owó tí wọ́n ń gbà ẹ wò ni pé irọ́ èèyàn tí bá ń gbarú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó báhun kò lè ato a máa fara rẹ̀ ṣòfò káàkiri inú igbó ìdènà ẹ mọ̀ wípé bọ́yá ni kò jẹ́ pé àǹtí ń lùlù fún ń bẹ lábẹ́ odò ọ̀nà kan téèyàn wá máa ń gbàdúrà ni pé kí wọ́n máa ṣe àṣìṣe sẹ́rí kò sí béèyàn ṣe lè jáfáfá tó àṣìṣe ọ̀lọ́gà àṣìṣe ọ̀lọ́gà nílẹ̀ wa yẹn ṣáti gbọ́ àwọn ìgàárà ọlọ́sà burúkú ẹran tí oyè nú sí ẹran tí a ní ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe babaláwo ogun wọn lè máa rọ́wọ́ mú ṣùgbọ́n àṣìṣe ọ̀lọ́gà ìgbà míì wà nǹkan bíntín báyìí ẹni wọ́n ṣàṣìṣe ń parẹ́ gbogbo ẹ̀yìn aráàlú ẹ bẹ̀rẹ̀ sí máa gbàdúrà wípé àwọn tí wọ́n ń jiyàn gbé kí ṣìṣe kọ́ bẹ̀rẹ̀ sí máa bá wọn ọ̀nà kan téèyàn fi gbàdúrà nù wọ́n máa ṣàṣìṣe ẹ wá wo àṣìṣe un ó pín sóríṣiríṣi ọ̀nà ọlọ́run lọ́mọrú èyí tí wọ́n ó ṣe tí ọjà ṣe tán tí ọjà ṣe mọ ọlọ́run mọ̀ ọ́n ìdínú ọ̀nà kan téèyàn ṣe gbàdúrà ni pé tí ń jíni gbé tí ń jọmọ gbé tí ń jíyàn pa wọ́n máa ṣàṣìṣe ó lè ṣe fọ́nrán kan ni wọ́n kàn ṣèṣì gbé jáde tí páńpẹ́ òfin ó fi mú wọn àṣìṣe ìlọ̀nà àkọ́kọ́ téèyàn ṣe gbàdúrà kọ́ máa bá àwọn tí ń jíyàn gbé ó lè ṣe pé wọ́n fàyà gbangba bọ̀ sáàrin ìlú pé ta ni ó mú wọn lọ́wọ́ páńpẹ́ ọba mú wọn ó lè ṣe ti ránṣẹ́ pé kọ́ lọ roúnjẹ wá ẹni ọ́ ṣàṣìṣe èyí tí mo ń ṣàlàyé fún ẹni pé tá a bá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé olúwa àǹtí ń jí ni pa àǹtí ń jí ni gbé jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàṣìṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ṣàṣà ni àdúrà tẹ́ ẹ lè gbà tó lè ṣiṣẹ́ tó kẹ́ ẹ gbàdúrà káwọn èèyàn máa ṣàṣìṣe tẹ́ ẹ bá ka ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí ṣé bí ọ̀sámà ben laden ìlàfẹ́ lè pè ní orí àti kanranjágbọ̀n àwọn agbésùmọ̀mí ọ́ ṣàṣìṣe ọwọ́ mu wọ́n pa gọ̀rọ̀ àṣìṣe ọ̀lọ́gà
tori na gbogbo eyin te ngbo mi mo nko wa be yan se gbadua to ba doro pe ji ni gbe nkan kan bayi akoko na e bere si ma gbadua wi pe awon ti an ji ni gbe an ti an ji ni pa awon agbe sumo mi ki si se ko ba won won ma sasise won ma sasise ona kan teyan fi gbadua to ba di ru oro inu ona keji teyan se gbadua tako awon agbe sumo mi awon agbe nipa awon ajini gbe gowo oni wi pe ki daru dapo ko wo arin won ki ayede iyan ko wo arin won ona kan teyan ton ona keji teyan fi gbadua nu seri lopo gba teyan ba gbadua wi pe loko la Jesu ti Nazareth ariyan jiyan iwo oju mi oju o ko wo arin awon eyan yi ona bi won o se takora won nu se ri da hun eni a fi pa hun nu e da hun ni a fi pa hun o nu teyan ba ti bere si gbadua wi pe awon eyan yi ti an diyan gbe awon eyan yi awon agbe sumo mi ki daru dapo ko wo arin won aigbore ni ye ko wo arin won kawon adari won bere si ma takora won ona keji teyan fi gbadua nu eyin te ngbo mi e ri pe lopo gba wa ni an diyan gbe won sa lo won ri ama se bi ngba mi bi eyan ba mo bi eyan wa elewon lo be imi won ni mo bi an wa sugbon ko si bi owo ja adua ode ona keji teyan se gbadua ninu ru oro bayi oni wi pe laarin awon agbe sumo mi kan kan mo ta kan gbon sira won laarin awon ijoba won laarin awon adari won ki daru dapo ko wo be seri won ni ti ogiri oba lanu alamu le wo be wa wa tun wa ni ti ku le oba pa ni to de o le pa yan iku lenu iku lenu e ri pe ti an ba bere si ta kan gbon laarin ara won ona kan teyan fi gbadua nu won ma para won ona keji teyan se gbadua ninu ru oro inu eyin te ngbo mi e ma bi mo salaye kini kan fun anje jo mo eyan la won eyan won e se bora ko se ni on laye ti e jeun won ma jeun se ri awon ona ko kan wa teyan fi koda tawon ijoba yàtọ̀ fún ìjọba orílẹ̀-èdè wa ni o káàkiri gbogbo àgbáyé oríṣiríṣi ọ̀nà ni a máa fi gbà tí a máa fi dọ̀dẹ̀ àwọn èèyàn báyìí oríṣiríṣi ọ̀nà ni àwọn kan ní sàǹsó oúnjẹ fún wa ẹni mo ṣe ní tọ́ bá ti rí lágboolé yín ìyá kan tí sàǹsó oúnjẹ lọ́pọ̀lọpọ̀ tá a sì rí kọ́ máa ta oúnjẹ ẹjẹ́ á ṣèwádìí kèsì sonketa ẹjẹ́ á sì wádìí ńbo ní ń gbóúnjẹ yìí lọ ọkàn ní à ń sonjẹ fún à ṣe bí àwọn pẹtiró tí wọ́n ń lò fọ́kadà wọn tí wọ́n fi ń ṣe lábúrú omi kí ń lò epo ní ń lò
ibi kan na won tin repo epo ese nje nwa le se ise pan kan lo gbe po fun a ini lopo lopo gba ko lo won ra lo ti ina bari iran lowo ko le gori odo ini mo se so pe e ja so toro fun ra wa kama ri ninu ran yoba ti o fara pamọ ma je awon yoku nya ibinu olohun o ba ile be be mo so fun yin tori ti na ba niran lowo ko le gori odo oniran lowo ni idinu ona keta teyan se gbadu atako awon agbesumo mi o dori ko awon ti ran won ka si ri won bere si ma tu mo ro pe gbogbo yin de eko yi o mo ro pe nde e ma de daada awon ti an je agbogbo agbodegba ah baba sale furu awon eyan buku ti an ji ni gbe ti an gbo mo pa ti an ju ole iwe yi eyan ma gbadua ka siri won bere si ma tu olorun dawun adua o e ma je n paro tan je olorun dawun adua mo ti ni ko asise ologa seri ta ba bere si gbadua pe oluwa ma tu asiri an ti an wa nde oro yi ona keta te yan se gbadua ni mo fe ke ma de gbogbo eko ti mo nko yin yi o o wa lafia ni e fi si e me jeun o ko lohun o bere si ma tu asiri won eyan keke ni an ni eyan nla ni an ni e ja bere si ma gbadua pe ka siri won ma tu an ti an de agbode gba fun won kuri te ba wo daada se ropo lopo awon kini o koja in to je pe akwa ti e ma saba fi han ti owo won ba te te ba ri pala pala ran ran ni e ma ri ko le ja won ele na ni an gbegbelegbe owo ah baba sale kan wa ndi e ni won wa njoba ni o won o si njoba ni o oko loko owo ni ani won e so loko owo e ja gbo nsoke ko lohun olodumare obere si ma tu an lasiri olorun lo ma bi o se si se ri ti wa ni lati gbadua olorun ni kokoro gbogbo eyan lo ta wa ba ti gbadua eyan e ma lo wori ọmọ bí ó ṣe ṣe káwọ ọkàn mọ béèyàn ṣe gbàdúà ni a gbàdúà kọlọ́hun olódùmarè kọ bẹ̀rẹ̀ sí mọ́ tú wọn láṣìírí àwọn agbódè gbà àti wà ń di rẹ̀ tí ń rán àwọn èèyàn yìí jáde láti lọ mọ́ ṣiṣẹ́ láàbùrú wọn èlà bẹ̀rẹ̀ sí mọ́ gbàdúà pé ká sì rí wọn mọ́ tú láàrin àwùjọ ló kàn la jésù ti násárẹ́tì àṣírí tí a ní tí a fi ń pa àwọn èèyàn kọlọ́run olódùmarè ọ̀bẹ̀rẹ̀ sí mọ́ tú wọn láṣìírí ọ̀nà kẹta téèyàn ṣe gbàdúà nù pàápàá jùlọ ẹ mọ̀ pé àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé gbowó àwọn ajínigbé pa là ń gbàdúà àtakò báyìí mo ní kàn ní ọmọ sábà wà ń díẹ̀ tá a bá fi ṣàtúnwò àwọn èèyàn tí wọ́n máa fi hàn wá lórí tẹlifíṣàn ẹ rí wípé tí è bá ṣe pé wọ́n láwọn agbódè gbà irú àrán ohun tí ò nítumọ̀ yìí wọn ò kò lè já wọn ẹni wọn wà ń di irú ọrọ̀ bá wọn kàn ní à ń ran wọn mo wá lọ́nà kẹta téèyàn ṣe gbàdúà ni pé tí à ń ran wọn kí wọn bẹ̀rẹ̀ sí máa ṣe
ki olorun o bere si ma tuan lasiri eh ko olorun o bere si ma tuan lasiri o le sa won agbofinro ijoba na olorun o lo ti eri asiri won ta fi ma ti ranna won ona keta teyan se gbadua nu e ja wo ona kerin teyan se gbadua taku awon agbesunmo mi sheri ni asiko kan wa ti solu tabi idile solu solu oba mani to gbogun ti idile dafidi bibeli wa ni bi idile dafidi se lagbara si be ni idile solu en la wan sala ilagbara si en yo onre wan ona kerin teyan se gbadu ataku awon ajinigbe o ni pe kolorun oje omo re wan en kipa omo kun wan en ko mo re wan kipa omo kun wan rire n pe orisirisi ona se mo so fun pe awon eyan yi ke sa se wi pe iwin niyan eyan eleran ara nana won se win eyan eleran ara niyan en bo se aja je pe eyan eleran ara nana awon irin ise ti an lo oni bi an ti ngba wa e mo pe ngba mi wa en la pa se mo kun awon vigilante wa ta ba won olopa wa wa ni irin ise ku ta won kanran jangba igbeda ni oju ta won lo sugbon bi kan ni an ti ngba eyan agbadua kolorun oje omo re won eh ko lohun oje omo re won se radu ajimozon ko ni lo keyin o ronu ona to lohun ogba nje ma gbe ngba ti awon omo ogun farao ti an bere si le awon omo israeli bibeli salaye kini kan pe awon keke ogun won ti an fi le won ise lese mi o ba yo Olorun Olodumare lati se kene lati mo je ki won o le ba awon omo Israeli e kan ri ni pe kene keke mi oyo lo ba takiti e to ba takiti yo takiti si waju mi ni won ba kolura won won to ma tun gogo re to ama israeli ti lo olorun lo ma bi se ma je ore eyan a bere si gbadu ape oluwa awon ti an jinegbe an ti an takoran yoruba awon ti an bere si ji omo gbe olorun je omo re won je omo re won ona kerin teyan fi gbadu anu ko bere si ma re awon ota e ma wi pe mo ni a gbadua ko bere si ma re awon ota mo le yan ma gbadua ka siri an ti an je baba asale won ko bere si ma tu mo le yan ma gbadua ko lohun o fi ran rudurudu ko ran si an ede ayede emi ju iwo oju o ko wo aarin awon agbe nipa mo gbadua wipe awon ti an gbe ni pa yi se be yen eleran ara yan ki won bere si ma sasise awon ona merin gbanko gbanko eyan ma doju adua re ko awon ajinigbe mo nko gbogbo eyan ara ilu be yen se gbadua ninu ru oran bayi e ja wa koju sawon agbofinro wa se mo ni abala bi eyan meta merin en lokan ninu ru oro yi akoko na
àwọn agbénipa ẹ̀kejì àwọn agbófinró ẹ̀kẹta àwọn tí wọ́n gbé gangan ẹ̀kẹrin àwọn aráàlú. Oríṣi ọ̀nà mẹ́rin ònà a wá ń wo ìkọ̀ọ̀kan wọn béèyàn ṣe gbàdúrà pa wọn èyí tá a ṣẹ̀ṣẹ̀ wò tán ẹni àwọn kanra jangban tí a máa gbéèyàn gangan bó o là á ṣe gbàdúrà takò wọn ẹni mo yànnà lọ́nà mẹ́rin fún wa ọ yẹ já wà àwọn agbófinró wa. Pẹ́tọ̀ wa nínú irú ọ̀rọ̀ báyìí bó o là á ṣe gbàdúrà fún àwọn agbófinró wa. Àkọ́kọ́ náà ṣé ẹ rí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà tí ọwọ́ ọ̀tá èèyàn bá bọ́ síyàn lọ ẹ má jẹ́ ń parọ́ tàn ń jẹ alákàn bó ṣe rí kéke hùn ó lè pe jò ó lè pe jò mo mọ̀ pé lọ́pọ̀ ọ̀gbà àwọn agbófinró wa wọn a máa lahùn wọn ò sì parọ́ wípé irinṣẹ́ burúkú táwọn èèyàn ìgbé dání ó lágbára ju tàwọn lọ lọ́pọ̀ ọ̀gbà wọn a máa sọ bẹ́ẹ̀ kìí ṣe gbogbo ọ̀gbà o. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá lóye bíbélì ẹ mọ̀ wípé à ń borí ogun à ń borí ọ̀tá ó ju irinṣẹ́ téèyàn gbé dání lọ tọwọ́ ọlọ́run bá wà ńbẹ. Ọ̀dà náà ẹni ọba fẹ́ parọ́ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn kéèní dáfídì mú dání tó fi pa gòláyàtì mo bèrè lọ́yìn ni kí ló mú dání tó pa gòláyàtì ṣe bókúta lásán ni èyí ni pé ọ̀tá lè mú irin ìjà ohun ìjà n tí wọ́n fi máa ṣọṣẹ́ tọ́lágbára ju tàwọn agbófinró lọ ṣùgbọ́n tọ́lọ́run olódùmarè bá wà lẹ́yìn àwọn agbófinró wa n tí wọ́n rí wọn ó gbé dání àwọn agbófinró wa ó borí wọn. Òkúta lásán wẹ́wẹ́ márùn-ún àti kànàkànà ẹni dáfídì mú dání ọmọ ọdún mẹ́tàdínlógún ni àwẹ̀ tó bá jà òmìràn fi gbàndì ni kódà kíní ẹni fi máa gba ọ̀tá ó nílò kẹ́nìkan bá gbé dání níbi ó sómìràn dé ṣé dáfídì ọ̀pá tọ̀rọ̀ lọ́hún wà lẹ́yìn dáfídì. Ìdí náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọ̀nà àkọ́kọ́ téèyàn fi gbàdúrà fáwọn agbófinró wa ò ní kí rán lọ́wọ́ ọlọ́run kọ yọ̀sìn tọ́lọ́run bá wá pẹ̀lú èèyàn kò sí béèyàn ṣe lè lágbára tó kò sí bí ẹ ṣe lè doríkọ èèyàn tó tí ọlọ́run olódùmarè bá wà pẹ̀lú èèyàn èèyàn ṣẹ́gun pátápátá ni. Ìdí náà ìwọ tó o bá ń gbọ́ mi ọ̀nà àkọ́kọ́ téèyàn ṣe gbàdúrà fún àwọn agbófinró wa ẹni kí ràn lọ́wọ́ ọlọ́run olódùmarè kọ yọ sí wọn kí ràn lọ́wọ́ ọlọ́run olódùmarè kọ yọ sí wọn ó ríran lọ́wọ́ gbà kí wọn ó ríran lọ́wọ́ gbà látòkè wá ọ̀nà kan téèyàn fi gbàdúrà nu ọlọ́run ló mọ rúran lọ́wọ́ tí ó fún wọn. Ṣé ẹ̀gbọ́ngbà míì ni pé oògùn a máa sunko bẹ́ẹ̀ mo sọ fún yín tí ọlọ́run bá fẹ́ rán yàn lọ kò sí tó lè dájú ẹjá bẹ̀rẹ̀ sí gbàdúrà ìrànlọ́wọ́ fáwọn agbófinró wa. Ọlọ́pàá ni o sójà ni o àwọn fìjìláńtẹ́ àdúgbò ni o àwọn ọdẹ ni o gbogbo àwọn tí wọ́n wà ní ìhà àwa èèyàn
láti dojú kọ àwọn ọ̀tá kọ́lọ́run bẹ̀rẹ̀ sí ran wọn lọ kọ́lọ́run bẹ̀rẹ̀ sí ran wọn lọ ọlọ́run olódùmarè lẹ ń sọ yìí tí ọlọ́run bá fẹ́ ran yàn lọ ọ lágbára àti ran yàn lọ a ti rí nínú ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé àwọn ọ̀tá àwọn ọmọ ísírẹ́lì wọ́n sùn fanfan wọ́n sùn fanfan ìrànlọ́wọ́ ọlọ́run lẹ ń sọ yìí tí wọ́n bá mọ̀ tán wọ́n sọ fún yín pé yàtọ̀ fún àwọn tá a ti kà nù bíbélì kódà nígbà ojú ayé wa yìí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n rọ̀gbà yìí ísírẹ́lì ká ní wọ́n kórìíra wọn wọn ò pọ̀ tó wọn ìsírẹ́lì ọ̀pọ̀ tó wọn ṣùgbọ́n kò sèé tó súnmọ́ ìsírẹ́lì nípa agbára kí ló dé ìrànlọ́wọ́ ọlọ́run ní ẹ mọ̀ dé pa.

tán ń jẹ tọlọrun bá ran àwọn agbófinró wa lọwọ in ti ń bẹ ń bi ọrọ yìí ó ju pé irinṣẹ tí wọn gbé dání kò tó táwọn ọtá tí ràn lọwọ ọlọrun bá bá a èmi mo sọ fún yín dáfídí ọ̀sánì jòkú ta lọ ó sì pa ẹni ọjẹ́ jagunjagun torí tọrọ ọlọrun ràn lọ ẹ jẹ́ abẹ́rẹ́ sí gbàdúrà kọlọrun ọ bẹ̀rẹ̀ sí máa ran àwọn agbófinró wa lọ bàbá ṣe ń gbàdúrà pé kọ́ máa rẹ àwọn ọ̀tá nǹkan jagun wọn kọ́ máa sì ta ẹ á wà gbàdúrà pé àwọn agbófinró wa kí wọ́n máa ríran lọ́wọ́ gbà ọ̀nà àkọ́kọ́ téèyàn ṣe gbàdúrà fáwọn agbófinró wa nu ẹja mẹ́lẹ̀ kejì sẹ́ri tó bá di ọ̀rọ̀ ogun jíjà ìjà jíjà nǹkan kan ń bẹ tí wọ́n ń pè ní ẹjẹ́ ń pè ní ọgbọ́n ṣùgbọ́n ọgbọ́n tó ní tọ̀nẹ̀nẹ̀ tó ní dàrí ọgbọ́n tó ní dàrí á gbàdúrà fún àwọn agbófinró wa kọ́lọ́hún ó fún ọ ní ọgbọ́n láti ṣẹ́gun àwọn ogun yìí ìgbà míì tí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yìn tí òye òye ẹ bà láwọn agbófinró wa wọ́n ò lè jà yìí rọ o ṣé ẹ rí ẹ̀kọ́ ogun jíjà táwọn sójà wa kọ nǹkan nírú tí wọ́n bá pàdé ní ìsìn ẹ̀wọ̀n ọ̀kọ̀ rú ìjà tí wọ́n ń bára wọn ń bẹ̀ ní ìsìn àìbá mọ̀ kí n mọ́ bá gbàgbé ẹ mọ̀ pé sátidé yìí ẹni pẹ́tọ̀ wa ń bọ̀ wá sí ọlá olúwa baptist church tó wà ní àláwà kálà expressway lọ́gbọ̀mọ̀sọ aago mọ́kànlá sátidé tọ́kànyí oṣù yìí sátidé tí ń bọ̀ ẹ̀ náà ni o aago mọ́kànlá ọlá olúwa baptist church àláwà kálà memorial expressway ìlànbọ̀ àgbóhùnsókè láti gbàdúrà fáàbò orílẹ̀-èdè ààbò ilẹ̀ yorùbá ààbò olú ògbómọ̀sọ á wà gbàdúrà ń pa àwọn tí wọ́n ti jí gbé lọ ìtàbọ̀ àṣẹnu o torí náà ìwọ́ tó bá jọmọ ọlọ́run pàdé mi ní ọlá olúwa baptist church láago mọ́kànlá ní sátidé ọlá olúwa baptist church wà ní àláwà kálà expressway lọ́gbọ̀mọ̀sọ ibẹ̀ láti gbóhùnsókè lágbára ọlọ́run ó kéré tán wákàtí méjì á wà bẹ́ẹ̀ tá gbàdúrà sí agbá fún agbára ọlọ́run kọ́ sọ̀kalẹ̀ ẹ sì rí pọ́lọ́run tí dáhùn àdúà ni torí náà aráalé ẹ̀ sọ fara oko ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí fesibúùkù ni à ń sọ fún mi pé pẹ́tọ̀ wa ságbe sórí afẹ́fẹ́ mo ní ìdí tá a ṣe fẹ́ ṣe kì í máa ṣe pé káwọn èèyàn ó lè sọ pé wọ́n pàtẹ́wọ́ fún yẹn irọ́ pẹ́tọ̀ wa mọ bí wọ́n ṣe gbàdúà nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run mọ bí wọ́n ṣe gbàdúà gbogbo yín náà kúkú lẹ́lẹ́rì ọlọ́run olódùmarè ń dáhùn àdúà wa ń bá gbàdúà lórí afẹ́fẹ́ àfọ́jú ríran òdì ń sọ̀rọ̀ àrọ́ ń rìn ọlọ́run ní ṣe kè ṣe èèyàn mọ béèyàn ṣe gbàdúà gẹ́gẹ́ bí ìrànṣẹ́ ọlọ́run àwa náà nípa kíkó arán mi sẹ́yìn èèyàn ni mo gbọ́dọ̀ sojú ṣe mi ìdínú sátidé o mọ́pọ̀ ọ̀gbọ́n o sátidé o lágbára ọlọ́run ní ọlá olúwa baptist church tó wà ní àláwà kálà memorial expressway lọ́gbọ̀mọ̀sọ mọ̀ ń bọ̀ wá ṣèpàdé àdúà pàápàá jùlọ lórí àwọn èèyàn wa lórí ọmọ wa lórí tíṣà wa tí wọ́n kó nílùú ògbómọ̀sọ á sì gbàdúà fáàbò ilẹ̀ yorùbá á gbàdúà fáàbò orílẹ̀-èdè wa yìí á gbóhùn wa sókè á gbàdúà tágbára ọlọ́run ìsọ̀kalẹ̀ ibikíbi tó ọba wà aráalé ẹ̀sọ́ fara oko ọyẹ ẹ̀jẹ̀ aṣọ fúnra wa ká pàdé mbẹ́ lókọ́ ńlá jésù ti násárẹ́tì ọlọ́run ó sì náwó agbára rẹ̀ ìwọ́ tó o bá ti jọmọ ọlọ́run

0: 32 FM, 94.9.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà di rọrùn.
2: Amala dudu, amala fofun, amala to fele bi eti, ni shawewe du to yo kululu. Ore mule egbegiri, pelu eran to muta, kasa, eku amojuba. Sun re ni ko ra leti ki o si ni ojo ola to fokan bale abi o ti le gbero ile kan tabi ile anipamo ile se substance property lo ti fi anfaade sile fun lori ile wa ti orange estate ni agbegbe ologun eru ni joba abile edo ni ilu ibadan pelu million meta naira lawon agbegbe to joju pelu eto abo to peye bakan na ni mango estate lojo ona life hot international school akufo ni ilu ibadan to na je million meji naira ko won rara be lo sun won fun molebi papam bari benite apple estate fun eni ba wa ibi ti aye irorun to pin si million mere naira o ni fẹ́ ní bá dàtí ẹ̀mọ́ láyé àwọn ọlọ́lá abọ́lọ́pẹ̀ ló wà lágbègbè àyégún lójú ọ̀nà olójú oró nílùú ìbàdàn àyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Southside Property Òrùlé Fòtẹ́tọ̀.
3: Ọjọ́ Àìkú Sunday
4: lórin ìgbani máa ń fọ̀ gbàgbàgbàlẹ̀
3: pẹ̀lú kúnlé bẹ́lò fúnra rẹ̀
4: láàgò kan ọ̀sán
3: orin ìgbani
4: tèmi ti rẹ̀ láàjọ gbọ́.
5: Ẹ̀yin fans mi,
6: it's okay.
5: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
6: Asafu. It's okay.
7: Adédàda aláwọ̀ funfun, ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú bẹ́ẹ̀ àtọ̀run ló ti yàn pín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀ kì í fi ṣàkíyèsí pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá ọba làmàlà láàrin àwọn oúnjẹ máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ kú ojú lọ́nà.

0: 32 FM 94.9.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà di rọrùn.
2: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tóki lẹ́kẹ́tí àti àwọn àkọlù kan gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ìpọ̀nmọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú. Ìpàdé dọ̀nà fún tòló. Àmàlà mi ọ̀wọ́n ẹ kú ojú lọ́nà.
3: Twenty-four, 29 tàbí 32 sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32 FM 94.9. Fẹ̀yìn ẹ̀.
4: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million Naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million Naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million Naira, top class value. It's located at Aboloke Village, Ayegu area off Olojooro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million Naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property. Your land, your legacy.
5: Ọjọ́ Àìkú Sunday
6: lórí ìgbani máa ń fọ̀ gbàgbàgbàlẹ̀
5: pẹ̀lú kúnlé bélò fúnra rẹ̀
6: láàgò kan ọ̀sán
5: orin ìgbani
6: tèmi ti rẹ̀ láàjọ gbọ́.
7: Ó lẹ̀ lọ́wọ́ mi ni jọjọ lẹ́nu ti rìn láfún alábàárò lọ́jọ́ ìbíde àyànfẹ́ mi láàrin àwọn òkèlè àmàlà kọ́rọ́ bọ́tọ́ nínú àwo pọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú ogé àmàlà kò ní sanwó lọ sóde ẹnu ẹbí àmàlà náà kọ́ ó wa dẹ́dà ló sọ ìyẹn fún dogun ẹbí àmàlà mi ò ajẹ́ ta omi ogé sí aya lára ẹ̀kú ojúlọ́nà o.

0: 32FM 94.9.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one.

0: sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fún ìwà láàyè wa a mú ìwé orin wa nínú ìwé orin ìjọ apostolic christi 874 mo ti ní jésù lọ́rẹ̀ẹ́ ojú ohun gbogbo fún mi ẹ bá mi ka ọ̀rọ̀ yẹn jáde
1: mo ti ní jésù
0: lọ́rẹ̀ẹ́
1: ojú ohun gbogbo fún mi
0: ó nìkan lára wà tí ọkàn mi fẹ́ ó ní ìtàn náà
1: ìpadò
0: ó ní ìtàn náà
1: tó lè wẹ̀ mí nú kúrò nínú ẹ̀ṣẹ̀ mi
0: olùtùnú mi ló jẹ́
1: nínú
0: gbogbo wàhálà
1: ó
0: ní kí n kó àníyàn mi lóhun lórí
1: ó ní ìtànà ìpadò
0: ó ní
1: ìràwọ̀ òwúrọ̀
0: ìpadò
1: ó nìkan lára ẹwà tí ọkàn mi fẹ́
0: olùtùnú mi ló jẹ́
1: nínú
0: gbogbo wàhálà
1: ó
0: ní kí n kó àníyàn mi lóhun lórí
1: ó ní ìtànà ìpadò
0: ìtànà ìpadò
1: ìràwọ̀ òwúrọ̀
0: ìtànà ìpadò
1: ó nìkan lára ẹwà tí ọkàn mi fẹ́
0: a ti ní jésù lọ́rẹ̀ẹ́ ó ní ètò yìí kò ṣe fìtí ẹ̀sìn ṣe ọdún kọkànlá ètò yìí rèé ètò ẹlọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa sọ ẹ̀rí lórí rédíò ètò ẹlọ́bẹ̀kọ́ bẹ̀rẹ̀ ìsìn ìdájí láago márùn-ún ta pè ní ìrì òwúrọ̀ kó tó di pé ìránṣẹ́ ọlọ́run kan tí àjọṣepọ̀ wọ́n ń lo orúkọ yẹn lọ́dọ̀ ni ló wá di wákàtí ẹ̀rí rẹ síbẹ̀ ń tà ń pè ní ìfẹ́ nìyẹn ẹyẹn ń fẹ́ gbé bàbá ṣe bí ọba lọ ilé ẹjọ́ o ẹ gbọ́ sọ mọ́ ọpọlọ dání nígbà mo gbọ́ pé àwọn mùsùlùmí méjì kan gbéra wọn lọ ilé ẹjọ́ ó bọkàn jẹ́ adégún àti adépọ̀jù wọ́n sábà máa ń tọwọ́ bọ bíbélì lójú àwọn kan ní bóyá ọlọ́run bíbélì ló bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé tiẹ̀ kí n ṣe tèmi bí ẹ̀ bá rí bí a ṣe ń ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn oníwùyàn ṣe lórílẹ̀‐èdè yìí ẹ̀rí àwọn oníjẹ̀ṣẹ̀ tó ń tọwọ́ bọ islam àtọwọ́bọ ti kìrìsìtẹ́nì àtọwọ́bọ ti islam gbogbo ẹ̀ wá rí rúdurùdu jésù wá fún ẹ̀sìn wá fún ìwòsàn wá fún ìgbàlà ìfẹ́ tó sowápọ̀ lórí ètò yìí irú ẹni táwọn ìyábẹ̀jì mórẹ́ni kejì yìí màmá 58 wọ́n làwọn gbé mi wájú rédíò àbí bí gbàtọmọdé méjì ń ṣeré wọ́n mọ̀ bí wọ́n sí UCH àmọ̀débẹ̀ wọ́n mọ̀ wá sórí ètò ìtòyí kò ta omi kò ta òróró a tún pàdé ní gbọ̀ngàn ẹ̀rí lónìí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run a sì lọ ní ìdáláre ẹ já mú ìwé orin wa orin 874 nígbà tá a bá kọrin tán ẹ̀rí á wọlé ta ni ẹnì kejì rẹ máa ronú sí o ìbéèrè tí ẹlẹ́dàá rẹ yóò dáhùn láàárọ̀ yìí ni ta ni ẹnì kejì rẹ orin 874 abákà sínú àwáìta ti ẹlíò jùgbà

0: Hello, sir. Apostle, me a car or so. I push a little woman, and love all about alone if you see about alone, if you see any for my year, if you are here, and if you are, and if you dish alone, and if you kill about alone, are you near him? Apostle Modupagon, who come in a body about the room, that he took come in like concealed. Ẹni kan mi lẹ́ẹ̀kan sí ẹni tó kàn mí o. Ní gbogbogbò látìgbà tí mo ti ń tẹ̀lé ìrírí yín ni mo ti ń ní ẹ̀rí. Kò sí ìgbà kan tí nǹkan báyìí wù mí tó mo béèrè tí mo sọ fọ́nà tọ́nà òun kì í dá mi lóhùn tọ́nà òun kì í ṣe fún mi. Ẹni kan mi lẹ́ẹ̀kan sí o. Ní nǹkan bíi láṣìá, tẹ bá ṣì rántí pé mo jẹ́rìí tí mo nọ́lọ́ sọ èmi àti ìdílé mi náà di onílé lórí páà náà nílé. Àárín bí oṣù kan náà ni àánú yẹn fi dìde. Ti mo rile yen ti mo ra so time yen mo ta moto ti mo lo pe ka fi balance owo ta fe se so a de move obe so nigba ti mo de jerry so lati gba yen ni mo ti n so fọlọ pe olohun se moto gidi mi fun mi mo se moto gidi mi fun mi the last time te wa se program bu wa si program yin emi ati yawo mi a se wojo olohun pe kolo se a se moto gidi fa igba ta fe ma lo gan ese la fi yen lati ibi program ti de junction ibi ta ti ri moto ni express akubo ni italo so ba se se lo ni mo so fun pe apun lagba olohun ti ba tun ma pada wa si program apostle mo ni a ma gbe moto wa ni a ma gbe moto ti wa wa ni olohun de ti je wa gba olohun se yanu alaanu kan lara won ti mo ti mo ti mo ti ba se yin lo fi moto se mi laanu ni pe ki ma san owo die die pe bi ti ma ni ke ko ti mu wa na yoku ki de ma san balance fun awon o jo mi loju gan te yo pe ifa o soro lati gbagbo anu ti mo ri gba temi go focus si mo dupo lodo olohun mi program yin na ni mo ma gbo ati gbo mi sori radio ti mo gbe awon je ninu le ororo ta gbe sibe ta fi gbo mo te sefa ta mi every sunday olohun de gbadura mi o toju mi o toju dile mi o so mi lo so mi bo eri kan mi o apostle ese gan mo dupo olohun ni se sile o ise olohun to lorun loyin fun nu aye wa agba olohun olohun tun ma ba wa loyin si lo lagba olohun ese gan apostle mo dupo o
1: iroyin ayo gbe ninu oluwa yo sohun la kan eti mejeji to ba gbo yo iwa ayo agba pe iwa ayo gba eleyin ni odun to koja nipa ile ta ba yin si lodin nipa time ro yin eyi ti a se ah ati ileri to wa si muse pe te ba tun wa e gbe moto wa se bi pago e ta tun se lo ni 21st june ti fam ro yin keji yi loruko jesu oju kojo gboro wo moto na ko ni pa yen po ni o ma mu atawon to tun se pattern atawon ta tun ha 90 ipin yen yo yi pada loruko jesu christi nazareti e wo ni ri bi o e o re mi lo ko dun ko po ko pe iroyin ayo re o ami
2: ki loruko yin sir
3: ah akinwa mi ma loruko mi
2: dupo le ti wa si le se
3: lati usajin side apete
2: ni lo se fun yin lori eto ise wa dupo ni lori
3: ah olorun se fun mi tori pe lati 2023 mi o le mo lo oogun oorun ki to sun
2: 2023
3: be mi o le mo lo o le mo ti 200 naira lo o ṣugbọn mi le mo lo mi o ki rorun sun lale boya tori pe ise mi ti mo mi lara tabi nkan kan sa so
2: wa di ke ma lo oogun
3: wa de ki mo ti n ba ti lo
2: lati 2023
3: mo lo 23 mo lo 24 mo lo 25 ki n to wa ka ninu kini o so wipe ah omo n ba o ni side effect o pe o le mo ba kidney je nkan kan ba won ni o le mo ba kidney je ke eti mo ra njo yen mo kan ra drop e sile mi o sun mo jumo thursday friday saturday saturday ti mo ji laaro sunday mi o sun mo jumo sunday yen na sa wa wa ti program ni
2: akpo
3: ninu osu mo wa wa to mo se wa mo mo fẹ́ rí ibẹ̀ tí àwọn èèyàn ti rọ̀ sí mọ́tò èrò rọ̀ sí mọ́tò mi so ni ìlẹ̀ dúró mọ́ mo kàn ní kí n lọ so bẹ̀tẹ̀ sọ̀fẹ́rì ìgbà tí mo wá délé níjọ sunday yẹn mo sun o mo sun mọ̀júmọ́ monday
2: lẹ́yìn tẹ ti wá sí ìpàgọ́
3: tá a ṣe lọ́rùn
2: o ba se
3: o ba se
2: o ti wan sun bayi
3: o sun mu gan lọsan mo sun tori mi njọ ọdun wo mo ti sun nu ọsan lọsan kẹ so
2: di lọsan ti ko sun ọdun mẹta
3: láì
2: lo oògùn
3: láì lo
2: o ba se
3: o ba se o àárọ bi mo se
2: mo
3: se
2: bẹẹni
3: bẹẹni
2: oògùn yóò ní gbé rímọ
3: àmì jésù
2: gbogbo tí a ti wá ná láti bi ọdún mẹta tó jẹ pé ní má du
3: oògùn
2: baba ọdún ni a tó yí torí àbí.
3: mo ti clock 70 ní láti ọjọ́ sí
2: Oh, you come out of your room,
3: I'm just
2: what that you want, nígbà tí ẹ fi rorun sùn tẹ fi ń lògùn ọlọrun kò dá padà ní ìlọpọ
3: àmì jésù kìsì
2: àgbára yóò ní gbàgbọdẹ
3: àmì jésù
2: jésù kò gbógun náà ní
3: àmì jésù
2: ìràpadà tẹ ẹ ṣe àtìrà yín padà
3: àmì jésù
2: látòní orun yín kò má dàbí orun ọmọdé
3: àmì jésù àmì
2: jésù
3: àmì jésù dájì ẹsẹ ń wa ojú òní tí yẹn pẹ fún wa o mo lẹrìí ó sì pín sí ọ̀nà méjì ẹ̀rí mi àkọ́kọ́ kò ní wípé nígbà kan mo ní muscle condition mi wípé mo ti tọ́jú orí báyìí mi ò sì tíì ní èso ọmọ mi ò sì tàn án lọ́kọ ẹ wá sọ fún mi wípé sí ọmọ ni mo fẹ́ àbọ̀ ọkọ mo ní ọkọ náà ní ọ̀kọ̀ọ̀kan ṣáájú kó tó di pé ọmọ tẹ̀lé ẹ sáà fún mi ní ìtọ́ni ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi prayer tá a wá tẹ̀ àná ti orí wa mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kà mí yẹ ẹni bí ọkàn mi ọ yọjú sí mi nínú oṣù tó tẹ̀lé mo dúpẹ́ bí mo ṣe gbà lérò yìí pé ẹni tí yóò ọrọ̀ ayé mi ó kà lára ó ní mò ń fẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run sì ṣèṣe torí pé ọrọ̀ ayé mi ọkọ ẹni náà lára ẹ̀ṣẹ́ o mo dúpẹ́ lórí gbogbo ìrànlọ́wọ́ yín lórí gbogbo wa o ẹ̀ṣẹ́ o ẹni ṣàṣe tí o ẹni ṣàṣe tí o ẹni ṣàṣe yọwọ́ o ọlọ́run ọba mi túbọ̀ máa tẹ̀yìn síwájú ẹ̀ṣẹ́ dádì o.
1: Mọ́mi Barakat, gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. Ẹ ṣáàjà máa darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí àfàmì ròyàn ń ṣe nìyẹn. A máa wá ohun tó nù rí. Èrè ẹlẹ́ni orí ọ̀fẹ́ láti pass every quarter lọ́rùn bàjẹ́ 19 service yẹn. Ọlọ́run yóò ṣe lọ́rẹ̀ ara yín lórúkọ Jésù. Kò ní bọ́mọ yín lọ́wọ́. Ẹni bí ọkọ yín nìyẹn. Lórúkọ Jésù ẹ bá kú ẹ bá bú. Ẹ ní mọ̀bànújẹ́. Mo bá yín yọ̀ ẹ kú rire.

0: ọkùnrin àti ẹ̀rí rẹ. Original version orin yìí Baba Akínpẹ̀lú kọ́ ló kọ ní 70. Kí àwọn ìjọ Kátólíkì tó remix ẹ̀. Oni lọ́jọ́ pé tí àwọn ọmọ ẹ̀rí yóò tún pàdé ní àgọ́ wa. Gẹ́gẹ́ bí àdéhùn wa. Gbogbo kọ́tà kọ̀ọ̀kan nínú oṣù a máa jẹ́ ti ìfẹ́ àmì ròyàn. Kí ni iṣẹ́ tí ìfẹ́ àmì ròyàn ń ṣe? A máa wá ohun tó sọnù rí. Ó ní ó dá òróró sí mi ní orí aago mi sì kọ́ àkùn wọn sílẹ̀. A máa sọ̀yàn di ẹni ìbùkún. A máa ba gbogbo àjàgà jẹ́. Irú ẹni tí bàbá tí wọ́n máa ń lo oògùn orun fún ọdún mẹ́ta. Fàmíríyàn máa ń ba gbogbo àjàgà jẹ́ ni. Ó máa ń tún ìpínyàn. Gbogbo ọ̀nà ẹ jẹ́ ká wa dé àkóbọ̀ ojúrin láàárọ̀ yìí ní ọ̀sán. Mi ò ní kọjá wákàtí kan láti àkóbọ̀ wọn ti mọ gbọ̀ngàn apostu tàbí òrége níwájú ilé lanlẹ́yìn 2-3. Mi ò ní dóde ẹnìkankan rárá. Àwọn tó wà ní Ìkòyí ti pè. Àwọn apòmù ti pè. Mi ò ní dẹ́nikẹ́ni lágara rárá. Àwọn ti Ìjẹ̀bú. Mi ò ní dẹ́nikẹ́ni lágara. Wọ́n máa kàn gba ẹ̀yin tí ẹ ń bọ̀ láti ọ̀nà jíjìn. Irú ẹ̀yin Ìjẹ̀bú tẹ́ ẹ pè yẹn. Ọdún mo ti sọ nǹkan kan tí ẹ ṣe tí ẹ fi rìnrìn àjò yẹn. Ọlọ́run yóò bu ìfọ́júlù wọn. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní ṣe o. Gbogbo àwa tí a wà ní Ìbàdàn tá a bá ní orí ọ̀fẹ́. Mi ò fi agídí sọ pé mọ́ ọ bọ̀ o. Tàbí wá gba òróró tí mo fẹ́ pín lọ́fẹ̀ẹ́. Èmi ni mo anointing orí yín. Kódà ètò àti kọjá rí àwọn ẹlẹ́ràn tán borí kanlẹ̀. Ó ló jẹ́ pé ètò yìí kò fi ti ẹ̀sìn tàbí ti ẹ̀yà ṣe. Ẹ̀sìn lágbèrú lórílẹ̀‐èdè yìí. Ìjọba ènìyàn sì ló ń ṣáájú ẹ̀sìn. Ibi táwọn olórí ẹlẹ́sìn ti kùnà nìyẹn. Ètò yẹ kí wọ́n máa wàásù ìfẹ́. Tèmi dájú tiẹ̀ lọ ni wọ́n ń ṣe. Ọ̀dọ̀ rẹ dájú tèmi lọ. Ó sì kó bá bàbá kan babaláwo kan. Kí Ọlọ́run kó jọ kó pa àṣìṣe bàbá ìrẹ́ o. Ó sì dùn mí fún bàbá ẹ púpọ̀ púpọ̀ gan-an. Nígbà mo rí ní orí prógrámù Màmá Mariam Balógun, Màmá Ìlọrin. Mo ní ẹwo bàbá yìí. Bàbá ń pe àwọn ẹlẹ́sìn wọn pé kán wá ran àwọn lọ́wọ́. Bàbá sì ti gbà pé wọn ò ní gbèyàn dé ilé ìwòsàn. Kán bèrè pé ẹ̀sìn wo lẹ̀ ń ṣe. Àwọn ẹlẹ́sìn tán pé pọn yan yanjú bí ò yanjú. Láàárọ̀ ẹni mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ pé bẹ́ẹ̀ ni pé bàbá yẹn ẹnìkan tẹ àtẹ̀ránṣẹ́ pé wọ́n jáde láyé. Ìfẹ́ la sọnù lórílẹ̀‐èdè yìí. Ẹ̀sìn la gbèrú. Ìfẹ́ yẹn ni Ọlọ́run fi ń ṣiṣẹ́ lórí ètò yìí. Orí ètò yìí kò fi ẹ̀sìn ṣe. Àti Mùsùlùmí. Kódà ẹnìkan bàbá oníṣègùn ní àwọn ò gbẹ́bọ mọ́. Bá a ṣe rí ẹ̀rí Mùsùlùmí láàrin ti Kìrìsìtẹ́nì. Ìyẹn ni pé Ọlọ́run tẹ́wàládé kì í fi ti ẹ̀sìn ṣiṣẹ́ o. Ìfẹ́ ni Ọlọ́run. Ẹ̀sìn kò fàjà. A dá ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ fún ẹ̀rí láàárọ̀ yìí. Bẹ̀rẹ̀ sí ní sọ pé Ọlọ́run tèmi ni ẹ kọ́kọ́ ṣe. Ẹ dá èmi náà sílẹ̀ fún ẹ̀rí. Mo ti gbú ẹ̀rí, ẹ dá mi sílẹ̀ fún ẹ̀rí. Nígbà tí a bá wọlé, aago mẹ́wàá ṣẹ́ mi mu. Ètò yóò tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ Ọlọ́run tí wọ́n darapọ̀ mọ́ ètò yìí láti bí ọdún mẹ́ta. Wọ́n jẹ́ kí ilé-iṣẹ́ yìí gba ìpè. Àtìlẹyìn gidi ni wọ́n fún ètò yìí. Síbẹ̀ bẹ́yàn bá máa ṣe jíngù lórí ètò yìí, a gbé pẹ́lí díẹ̀. Torí wọ́n ń gbé ètò yìí, ó wà lára àwọn ètò tí wọ́n ń gbọ́ jù. Ó dá wà lára ètò tó ti ilé-iṣẹ́ yìí sí ipò kejì.
1: Ṣáàjú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.

0: ẹ kaabo pada ago mẹwa lu gẹrẹgẹ ni ile ise wa bi oro ti mo nba bo awon ijo olorun won yin mo dupe lowo yin pupo pupo o se si tabanoko of restoration se anes era pada mi ni amuloko mama yen sun won ise won si nfohun sibe obirin kan lo ndagbe on to ye ki gbogbo ijo ise ibukun si ndari si oju kan ni wale o mo dupe lowo won pupo pupo o ni e se ri opolopo epo lowo mo lori eto yi o ti fi sun pe owo ti awon eyan won yin san ibukun gidi ni abi a ni ma ko jingu wa sori eto yi o a kan gbe peli die asiri ori eto yi ni ife ti olorun fi n ba wa rin lori eto yi ife ni olorun esin ofaja ki olorun ko fi oriji baba yi o ko pa ti se re re nti mo adura muslimi yi mo tele tori iya sare wa looto o olorun gbo awon oyibo fe won to mo nsele si yan leyin iku n se film o awon de camera me yan kan leyin awon ni ko isa camera ya bere si ni oku ti won sin o ti pe wakati perete a ba ri ejo afayafa nla kan to wonu sayi lo o bere si ni soku yi o bere si ni soku yi eni to gbe camera seyin o n gan fi agidi pe jade ta fi gba pe iya sare wa niyan iya sare wa o loto igbagba awon to practice christianity awon ni ko si adura fun oku ni pe se ra ma ton leyin ori yen daju pe iya sare wa o lati ma to pe kolorun ko se kun ni isinmi eto ye ki baba yi o pe ife jesu ni ife na o baba n pe awon elesin won o se ni laanu e pa oboro mo e wo ri eto yi jesu ti gbogbo aro mo won ti n so ku da laaye won sa gandan lomo to yi ipin pada si rere olorun ko ro awon ile baba yi ni ko ro won loju aro imo jeje n gbo o de je ka foro baba se jewo e je ka wo nti baba beere e ja lo sojo po facebook wa ẹjẹ ká ní ìgbàgbọ pé ìjọ mi ènìyàn ló ṣáájú ẹsìn ta là ń ṣe ẹsìn lágbérù ẹsìn kò sí lè gbà wá jésù ni iye náà abẹ́ka sinna white ẹjẹ lọ tẹ́wọ̀ tẹ́kọ́ bá ládé on facebook ó yà jù gbà.
1: ẹ jẹ́ kí n lo àsìkò yìí kí n gbàdúrà fún bàbá oníṣẹ̀ṣe yìí ó fẹ́ jẹ́ kí a fi ọ̀rọ̀ wọn kọ́gbọ́n ni torí pé ẹ̀sìn òun ni ìjọ mi ènìyàn tó yẹ kí gbogbo àdì mú òun láti sọnù ẹ̀sìn lágbájúmọ́ bí wọ́n bá dẹ̀ wà lójú òpó facebook ẹ̀sìn kankan ní wùyànṣe kí nìdí ẹ rí pé bí àwọn mùsùlùmí kí n tọwọ́ bọ ẹ̀sìn àwọn onígbàgbọ́ bẹ́ẹ̀ náà lonígbàgbọ́ ń tọwọ́ bọ tí wọ́n bẹ́ẹ̀ náà lóníṣẹ̀ṣe ń bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ ẹ̀sìn mùsùlùmí gbogbo ẹ wá rí rudu rudu rere tó jẹ́ pé ìfẹ́ ló yẹ ká pè ṣùgbọ́n ẹ̀sìn ni à ń pè ọlọ́run kì í sì ń gbé bi rúdu rúdu ó fẹ́ kí a fi ọ̀rọ̀ bàbá yìí kángún mo gbàdúrà pé ọlọ́run yóò fún wọn ní àlàáfíà o mo gbàdúrà pé ohun gbogbo tán bá lò yóò bá lára mu torí wọn náà ti gbé àwọn káàkiri síbẹ̀ n tó yẹ kí bàbá ó pépé ọmọ nàìjíríà ràn mí lọ́wọ́ o àwọn ẹlẹ́sìn wọn ni wọ́n ń pè ìfẹ́ ni ọlọ́run ẹ̀sìn gbàjà mo gbàdúrà àlàáfíà fún bàbá ẹ̀yin náà gbọ́.
2: ìsànú mi látòsù tán ẹ ti wù mí káàkiri mi ò rẹ́ nìkan tán bí mo ṣe jà tó tí mo fi ẹ̀mí mi lélẹ̀ nítorí ìṣẹ̀ṣe mi ò mọ̀ pé báyìí dẹ́ máa ṣe fún mi ẹ mọ̀ jẹ́ báyìí kú hospital karùn ún ni mo wà wọ́n ti gbé mi káàkiri gbogbo èkó kò sí ìtọ́jú. ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ ikú gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ẹ dìde ràn mí lọ́wọ́ fún mi owó ti tọ́ lọ́wọ́ mi mo ti ta gbá mo ti ta wo gbogbo nǹkan ni mo ti ta tán mi ò rí oríṣẹ̀ṣe kan ẹ ṣàánú mi jẹ́ kí n kú o n ta fẹ́ fi sí ṣíkà ní ìsìn yẹn lọ bí 400,000 àti ìṣòwò àti ìwòye ta fẹ́ gbà o tó bá yà ṣíkà tán mi ò lè mí ẹlẹ́kẹta ti máa gbọ́ ọ́ksíjìnì tí mo bá kú ojú tí oríṣẹ̀ṣe.
1: ibi tá a gbé kùnà gan-an nìyẹn ta ni ẹnì kejì rẹ ẹ̀kọ́ jésù nìyẹn ẹnikẹni ti iwọ ba nipa lati ṣe iranlọwọ fun o na ni ẹnikeji rẹ ẹgbọ owe to pa nipa laanu ara samaria ẹwo ẹsin ko le gba wa o ẹsin ko le gbe wa debi kankan gbogbo owe to baba yẹn pe ṣe wọn da wọn lohun ba ẹsin niyẹn eto yẹ ki wọn pe ẹyin ọmọ nàìjíríà ẹyin olólùfẹ rere nti ẹ ba ni ẹ fi ràn mí lọwọ wọn pe àwọn ẹlẹsìn wọn tó ní kálukú náà dẹ ní tiẹ láti rán mo gbà láti bàbá yìí ò ní kú sójú ogun ẹkọ ọbẹ ni mo fẹ ká dìmú ìfẹ ni ọlọrun ẹsìn ọfàjà ohun tí jésù wá ṣe nìyẹn kò wá fún ìsìn ara ó wá fún ìgbàlà ọlọrun fi ara yóò tó bẹẹ gẹ ó fi ọmọ bíbí rẹ kan ṣoṣo ọlọrun ò bímọ ẹnìkan bí àwọn tó bá gbà á gbọ yóò ní yẹ àìnípẹkùn ìfẹ ni jésù o kò sí fún ìsìn kankan nínú èyí tá wàá rọ mọ ìfẹ ni ọlọrun ẹsìn kò fàjà.

0: mo ti sera pada fun aro mo to ti sera leyi taku gba wa o ma ti mi o gbadun mo ti sera pada fun aro mo to ti sera leyi era pe fun wa to ni o o si di ni fi mi o ron kara nu gba lori re ka ma sokun lori eniko pin o ela ko sanu wa o e fun wa to ni o
1: dadi oni ope mi po mi o de setan ṣùgbọ́n ó síbẹ̀sí ibẹ̀ wọ́n sọ̀rọ̀ tí wọ́n lè sọ bàbá nàánú rẹ̀ ẹ má ṣe o bàbá ọlọ́run tá ìwà ládẹ́ sí o wọ́n sáré pè yín lálẹ́ ìjọ ẹ̀ epo ọmọ àti mi ọsídì ní fímí ọmọ àti mi máa ti gbádùn wọn ti wọlé láyé àtàlàfẹ́ ọlọ́run tá ìwà ládẹ́ sí o rápadà ẹni ní ṣe láàárọ̀ lálẹ́ tiwé wọlé dé lálẹ́ yìí ọlọ́run ṣe o tá ìwà ládẹ́ sí mo dúpẹ́ ọ pé yín yóò jẹjọ gbé alẹ́ ni ẹ̀ ní fọmọ sẹ́rẹ̀nsẹ́ ní fi ẹyẹ mi ti rẹ̀ sí sẹ́rẹ̀nsẹ́ ẹ̀ wẹ́sì bá àwọn ọmọ jì nàìjíríà àwọn ọmọ ẹ̀rọ ọmọ yín láyé o àwa ni ò sì bá yín jìyàn ṣe o dájú o.
2: wọ́n ní kabayat adarí ògún sọ̀dọ̀ ọlọ́run nígbà tí ẹ pè ní yàjò lọ́mọ àti yín fi ọ́stíjì mi tí iye yín dẹ̀ sí láti ṣe ìràpadà gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run pé ìràpadà ẹbí yẹn ni ọ̀rọ̀ wa ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ tí ẹ ṣe ohun gbogbo jíjẹ papọ̀ fún rere ni o kì í ṣe gbogbo èèyàn tó bá gbọ́ stíjì ló ń padà o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run mú kí àṣẹ àti májẹ̀mú yẹn kó bá ní tí ọmọ náà tó fẹsẹ̀ tẹ̀lẹ̀ tó sì délé láyé àtàlàáfíà gbogbo ògo jẹ́ tọ́lọ́run ọlọ́run àánú afọmọ ilé lọ́wọ́ ògùn yẹn má jẹ́ ògbérí mọ́ jésù olúwa kó gbé mi pátápátá tó nínú tẹ̀yàn nínú ni ó fi rẹ̀mí rẹ̀ padà lé tí ẹ ti ṣe fún iṣẹ́ ìránṣẹ́ yìí tá a fi ń sanwó ètò yìí lórúkọ jésù àwọn ìfojú sunkún ọmọ gbogbo àbí a máa yé a ní fọwọ́ wa gbọ́ mọ́ sí o lórúkọ jésù ìlera ọlọ́run lẹ̀mí gbígbà àti àlàáfíà yóò wá sí ìmúṣẹ lórí gbogbo wa ẹ kú iṣẹ́ ìsìn ẹ kú àmójúbá o.
3: dádì mi ẹ kú àtàárọ̀ a kú sinmi a kú àdúrà àdúrà owó gbà o ẹ pẹ fún wa ẹni fọmọsẹ ẹni fayasíṣẹ ìránṣẹ ọmọ mi wa ń kọ àtàwọn àbúrò mi gbogbo lágbà ọdẹ ní fojú sunkún ọmọ iṣẹ ìránṣẹ yóò ní dísẹ o gbogbo bẹẹ bá ṣe ń gbàdúrà fa yóò mọ jẹ o àánú wa yín rí o ọ̀nà ní dímọ yín o jésù olúwa wa àmúrí lẹ́rí kán o èyí kan mi dádì mi o mo dúpẹ́ fọlọ́run pé iṣẹ́ ọdún mo rí ṣe o mo ráàánú gbaṣẹ́ mọ́ pẹ́yìn àná ti ọwọ́ wa lọ́jọ́ sannde tàwa mo ráàánú gbà o àwọn èèyàn ń tó fún mi owó ọdún mo ráàánú gbà dádì mi mo dẹ̀ ta ṣọ́ọ̀bù mi mo dúpẹ́ o mi kàwọ́ báwọn kan ṣe ń káwọ́ ọlọ́run táwọ́ àlàjò jẹ́ mi ó káwọ́ lọ́wọ́ o ìdí ẹ̀rí mi rèé o mo dúpẹ́ o aṣọ́dún ayọ̀ ajá mú níwọ̀n àbátágbára wa ká ọlọ́run ṣe o àwọn mi wọ́n lọ rí wọ́n bọ̀ rí àbọ̀ ọlọ́run dájú lórí wa lọ́mọ ní kí n dúpẹ́ o pé èmi ni ẹ̀rí ká o ọlọ́run táwọ́ àlàjò ń ṣe bẹbẹ nínú ayé mi mo dúpẹ́ o ó ṣe aláàbò lórí mo ń fún mi jíjà àti látìgbà tí mo ti ń bẹ̀tẹ̀ lọ mo wó tì ẹ̀rí kan mi o òun náà ni mo ní kí n dúpẹ́ orí tọ́lọ́run ṣe fún mi o ẹ ṣe ìrànà ìtọ́ ọwọ́ wa mo ráàánú gbà o. ẹ dádì mi ẹ̀pẹ̀ fún ẹ̀mí fọmọṣẹ́ ní fayasíṣẹ́ ìránṣẹ́ o ẹ ṣe dádì mi ọláàṣọ yín sá o jésù olúwa wa àánú.
2: akínwálé sọ ìdá gbogbo ògo jẹ́ tọ́lọ́run kò sí rọ́ńbẹ́ ẹ̀yìn nìkan kọ́ àwọn yẹn abẹ̀rẹ̀ sí ní gba owó ẹ̀yin náà abẹ̀rẹ̀ sí ní àkójọ lórúkọ jésù ọ̀run àánú tó ṣì kò ní tì mọ́ ìpín ti yí padà ẹbẹ̀rẹ̀ sí ní orílẹ̀-èdè ọ̀wọ̀ yín dọwọ́ aláṣeyọrí ẹ ò ní ríbi o ìpín apẹ́ yín sí o àmì.
4: fún àtàárọ̀ o dájú akú ìsìn ò ní o agbára náà kò ní dá ṣe mọ́ fún wa o àsìkò ìsinmi àkópalẹ̀ mọ́ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yóò pé wa ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe fi ń kọ́ wa ti fúrúgbìn ìròyìn ayọ̀ o mo gbọ̀nà ìṣẹ̀ tí ń gbọ́ ròyìn ayọ̀ látọ̀sẹ̀ tó lọ ìròyìn ayọ̀ àwọn tán láàjì wọ́n ti dé àbúrò mi tán bílé mi àná ni orin wọ́n pè mí pé òun náà ti travel out inú mi dùn torí pé ìròyìn ayọ̀ ni inú mi dùn ná bílé mi gangan lọ́mọ ìyá ọjọ́kùnrin tí ìròyìn ayọ̀ ni mo sì gbàgbọ́ pé ìròyìn ayọ̀ ni wọ́n mọ gbọ́ títí ayérayé tèmi o wọ́n gbà tí mo ti jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ ìròyìn ayọ̀ mo tún ti fúnrúgbìn tọ̀sẹ̀ yìí o ìròyìn ayọ̀ mo ti ṣe ìràpadà o mo ti ṣe ìràpadà mo ti ṣe arọ́ bí ẹbí ará ọ̀rẹ́ gbogbo ọmọ ìjọ orí afẹ́fẹ́ pátápátá àmì kú àjẹ́ àmì kú sínú omi àti ìníkẹ́kú lórúkọ jésù àbọ̀ ọlọ́run dájú lórí wa tẹbí tara àmì o ṣé o ṣé gan ni mo dúpẹ́ fún ìtọ́ni ní gbogbo ọ̀nà lórí ayé wa o torí pé o jẹ́ fún wa ní gbogbo ọ̀nà ìràpadà wa ń jẹ́ o arọ́ bí ń jẹ́ bẹ́ẹ̀ ni fátà náà sì ń ṣiṣẹ́ bí wàá ṣeun o ẹ ṣé gan ni o ṣé o ṣe ẹ̀nífẹ̀mí ẹ̀mí àwọn ọmọ ẹ̀mí aya ẹ̀yìn fi ṣiṣẹ́ ìránṣẹ́ yìí o.
2: gbogbo ogójì ọ̀tọ̀ ọlọ́run bàbá wa kẹ́hìndé ibe ni ni oyin ayo la ma gbo lagba la awon lododo mo se ma nlo adabi emi na nse iru ayo ni awon to ti ajide omo ya won to lo pa fi yo won o ti won ni pada wa le a fi yo bi kan adupe lowo olorun oruko jesu o wa yo tun so un la kan inu ni eti mejeji to ba gbo yo wo fun ayo e ni gba pe ibanujo ipa pinisi
5: ekun do meta session sa mo fe yo fun yin wi pe omo mi ti won so fun yin pe ko loko pe meji ni won okunrin ko obirin kan ni mo bi o de ti wo 35 years wa se bo sun si olorun se olorun ba mi fun omo na ni oko rere awon adu ateni ko gba o gba pa mo de san irugbin nigba yin bayi omo na ti lo si poloyu obi mo ni Sunday o ti e pe si esin ni sugbo adupe agbohun ya gbohun omo e se gan ni sa e ku aduro ti mi o ko ni keyin nikan o se gan Jesu ba mi fi awon eyan la la awon alalubari keyin awon aran ni lowo awon ti o gbogbo ise iranse yin nga olorun ba mi fi won ti yin o ti fi ti yin tele yo tubo fi ti yin se ni sa e seun sa
2: ami ami loruko Jesu agbara mu ki owo ko yi pada si rere o dupe lowo olorun fun igboran ti yin na en pattern ni orun to si after 35 years delay of marriage awon si won tun wa bimo won le mo to fun na mo ye igba pe bi an ba fi ses bimo eri na ni ona tolorun fe ki eri yen ko mo jade niyan awon ti o tun se nfata won loruko Jesu orun anoko si fun awon na fun oko re lati fun aya rere awon ti mo ju olorun fun ole inu nfata inu ko si ko gba won awon to loyun ka gbohun ya ka gboto mo nfata orun anoko fun gbogbo ale kan si ami ko rere ona awon opo ma
6: yaji era sa akusin ojo awa na mo ba pada mo be koda wa lagba nu olu ati grandma kan ta jo lo eh daddy mo fe mo san wa adu ami gba ti irubin eh daddy mo ni eri ojo yen bororo se kan mi lara bayi iwaju mo wa se lori mi dide te ba lo wo nu video yen ri mi be ni kini fun ta fi camera wa e ma ri mi olorun rin koja laye mi se mo dupe so
2: mo mi ari ke ade ajaga ti ja ise ti ororo nse ni eh ni kankan gbogbo ajaga ma rọna lọ ma tẹgbẹ lọlọrun ti bàjẹ yẹn ẹ fọkàn balẹ ìṣe rere bẹrẹ nìyẹn gbogbo ẹkọ lọ tó kù ni ó padà pé yóò pè yín sí ẹlẹwà lára tó ọkọ dé tó gbálẹ bàbá ẹni bá gbálẹ nílẹ mọ fún ẹ ní mọdọ ti láyé yín pé yá pè yín sí o ojú òní tì yín

0: àníláwó
1: rẹ̀
0: gbogbo ń tọ́ la nú lẹ̀ fún ibi ẹ̀jẹ̀ jésù ra jí títí ọlẹ́dà títí eré rẹ́spẹ̀t títí agbórí ẹ̀jẹ̀ jésù ra
1: jí
0: títí òfurufú ẹ̀jẹ̀ jésù ra jí àní níjàmbá àní ní stọ́pù
1: àá
0: ọmọ dúpẹ́ àṣẹ ògbólà jésù olúwa wa
1: àmì àmì àmì lórúkọ jésù.
0: Orúkọ mi ni Prophetess Esther Kani Jepi, ìyá Arise, ìyá Àràpadà Ẹ̀mí láti Amúlòkó. Mo kí a ní kùtùkùtù òwúrọ̀ yìí lórúkọ Jésù ìpè yóò pè
1: wá. Àmì Jésù.
0: Fún ìgbani ní ẹ̀dùn tàbí ẹ̀bì àdúà, ẹ lè pè sórí nọ́mbà yìí 08055258124. Àwọn ìpàdé wa ní àárín ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti dọ̀ sinmi ọjọ́ Sunday aago méje sí mẹ́wàá làwọn ń ṣèṣì níjọ Àràpadà Ẹ̀mí lálọ́wọ́ náà bus stop Amúlòkó ọ̀nà àrà local government lórúkọ Jésù ara ànúgbà.
1: Àmì Jésù.
0: Èyí tó jọ ọmọ bẹ́ẹ̀ níjọ Tuesday ànájẹ́ èmi oyún rẹ kò rú oyún rẹ kò yọ orí àpẹẹrẹ tí ọ̀dá lórí oyún rẹ máa gbébọ̀ Jésù ọ̀dọ̀ olóhùn.
1: Àmì Jésù.
0: Níjọ Tuesday olóyún ọlọ́mọ oníbìsí àtàgọ́ mọ́kànlá títí daago kan ànájẹ́ rẹ̀ látàgọ́ kan títí daago mẹ́rin gbogbo èrè téèyàn máa jẹ láyé láá jẹ.
1: Àmì Jésù.
0: Lórúkọ Jésù ara ànúgbà.
1: Àmì.
0: Ọmọ àmúbọ ọkọ ọmọ àmúbọ aya lórúkọ Jésù gbogbo ń tọ́ ṣe aláìní tọ́jú oore ọlọ́run ọ̀rọ̀.
1: Àmì Jésù.
0: Tí ọmọ oníjọ ara padà ẹni òní kábàámọ̀.
1: Àmì.
0: Lórúkọ Jésù oríire òní gbà.
1: Àmì Jésù.
0: Ìpèrè òní gbà.
1: Àmì.
0: Òní dúró pẹ́.
1: Àmì.
0: Gbogbo ẹ̀mí ajá ni dúró ọlọ́run gbẹ̀sẹ̀.
1: Àmì Jésù.
0: Ìtọ́jú dàbí rẹ̀ níjọ Àlàmísì Adéponi Street orí bíríjì Muslim ẹni tí wọ́n fẹ́ rí wò ní níjọ Thursday aago mẹ́sàn-án aago méjìlá ní Adépo ní orí òkè Musa Ẹ̀lérí láti bí kíbi nígboro Muslim tó bá ti lórí bíríjì Muslim ọgbọ̀n ọ̀kadà tàbí mọ́lúwá Adépo Street tàbí Sákúlà tó bá ṣe pàdé poni ẹ ti sọ ó bẹ̀rẹ̀ ní Adépo kó lọ sórí àpáta Áńgẹ́lì tó bá yẹ pé Sákúlà ní kó tó dé Sákúlà ó ti fi sambọ̀dù wa lẹ́gbẹ́ kan ọ̀yà wọlé orí òkè Musa Ẹ̀lérí lóde ìhùn orí àpáta Áńgẹ́lì lóde ìhùn mọ́wẹ̀ ńbẹ mọ́wẹ̀ lórí àpáta mọ́ sì fagbọ̀n ẹbẹ̀ mọ́ sì ntí ọ̀dà ńbẹ ntí ọ̀dà òní sí ọ.
1: Àmì Jésù.
0: Gbàdúrà sì jẹ́jẹ́ ládùúgbò rẹ bá ti gbà wá san mọ́ jẹ̀mú rẹ lórúkọ Jésù lérí ayọ̀ ọ̀sẹ̀.
1: Àmì.
0: Ara àánú.
1: Àmì.
0: Ìdá ọmọdé làwọn gbogbo àwọn ọmọ wa láago mẹ́rin sí márùn àwọn ilé ìwé ti wà standby wọn ó ti dókòó wọn wà wẹ àwọn ọmọ wọ́ọ̀gbẹ àwẹ
1: yìí. Àmì Jésù.
0: Gbogbo ẹni tó bí mọ wọn pe wọ ọlọ́run ọba yìí.
1: Àmì.
0: Ìyanu ọ̀sẹ̀.
1: Àmì.
0: Gbogbo ẹni tó gbọmọ lóṣù pátá ẹ̀ nípìnlẹ̀
1: abiyan
0: oníbìsí
1: yóò
0: mọ̀
1: sí àjọ.
0: Mo fẹ́ sí wa níyè.
1: I want to open our mind.
0: Lórí ọ̀rọ̀ kan.
1: About the word.
0: Nínú Bíbélì.
1: In the Bible.
0: Psalm 120.
1: Psalm 120.
0: Ó kà báyìí ní pé.
1: He said.
0: Ó ti pẹ́.
1: It has been long.
0: Tí ọkàn mi.
1: To my mind.
0: Ti bá ẹni tí ó kórìíra àlàáfíà gbé.
1: That met with better than hate peace.
0: Àlàáfíà ni mo fẹ́.
1: I love peace.
0: Ṣùgbọ́n nígbà tí mo bá sọ.
1: But when I speak.
0: Ìjà ni ti wọ́n.
1: The fight there.
0: Máa wá àlàáfíà.
1: Find peace.
0: Olófinlérí àádọ́gbà.
1: This one can allow you to see the mercy.
0: Ó ní àlàáfíà ni mo fẹ́.
1: He said, I want peace.
0: Ṣùgbọ́n nígbà tí mo bá sọ̀rọ̀.
1: But when I talk.
0: Ìjáde tí wọ́n.
1: In the bar.
0: Ìwọ obìnrin yìí.
1: Do this woman.
0: Máa wá àlàáfíà.
1: Find peace.
0: Bẹ́ẹ̀ àlàáfíà ìjọba lọ́kàn rẹ̀.
1: Let peace reign on your mind.
0: Àwọn àdúgbò yín.
1: Your area.
0: Ẹ wá àlàáfíà pẹ̀lú wọn.
1: Find peace with them.
0: Gbogbo ilé.
1: All the area.
0: Ẹ máa wá àlàáfíà.
1: Find peace with them.
0: Láì sí.
1: Without
0: peace. Èyàn ò lè rọ́lọ́.
1: You can't say the God.
0: Ó ní àlàáfíà ni mo fẹ́.
1: He said no peace.
0: Ṣùgbọ́n nígbà tí mo bá sọ̀rọ̀.
1: But when I talk.
0: Ìjáde tí wọ́n.
1: Fight me.
0: Psalm 120.
1: Psalm 120.
0: Verse 7.
1: Verse 7.
0: Wọ́n wá àlàáfíà.
1: Find peace.
0: Gbogbo wa pátá. Ẹ jẹ́ mọ̀ wà ní àlàáfíà nítorí pé àlàáfíà ìyẹn ọlọ́run fẹ́ inú àlàáfíà
1: ìyẹn
0: ọlọ́run gbé ẹ mọ̀ jà ẹ mọ̀ sasọ̀ gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ mọ̀ ṣe nínú ìfẹ́ torí ìfẹ́ ni ọlọ́run lórúkọ Jésù ojú òní ti wá orí ọlọ́run ló tẹ̀ wá lọ ayé ọlọ́run ló tẹ̀ wá lọ a ó mọ dúpẹ́
1: gbogbo
0: ní fọlọ́run lórí ìtẹ́ Jésù olúwa wa fún ìgbani ní ẹ̀dùn tàbí ẹ̀bì àdúà ẹ lè pè sórí nọ́mbà yìí 08055258124 08055258124 ètò àkọsùn tẹ̀síwájú a ó gbọ́ sí ìyẹn.

0: Ami, Ami.
1: Ami, Ami.
0: Ẹ kaabo padà. Ayé ikú fún òjijì ikú. Ọlọ́run gbọ́. Kíbélì ní ká máa ra ìgbà padà torí búburú ní àwọn ọjọ́. Èmi gan ti fẹ́ ibi dànù láàárọ̀ yìí. Mi ò sì ní pé Ọlọ́run jẹ́rìí irọ́. O tẹ́ ń ṣe èmi náà ń ṣe o. Ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní Sọ́ka, ó ba ọkàn jẹ́. Mo gba agbára mùjẹ̀mùjẹ̀ ní Sọ́ka Express yìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní mu ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run yóò bu ìfọ́jú wọn. Mo fẹ́ fi àmì òróró sí àmì iyè sí gbogbo àwọn tó bá wá lára. Genesis 4:15 ẹ kàwé.
2: Olúwa sì wí fún.
0: Nítorí
2: náà ẹnikẹ́ni tó bá pa Káìní.
0: Olúwa sì wí fún Káìní pé.
2: A gbẹ̀san lára rẹ̀ lẹ́ẹ̀meje.
0: Ẹnikẹ́ni tó bá pa Káìní. A gbẹ̀san lára rẹ̀ lẹ́ẹ̀meje.
2: Olúwa sì sàmì sí Káìní lára.
0: Ibi tí mò ń lọ nìyẹn. Àwa sàn ní ojú rere ju Káìní lọ. Ẹnikẹ́ni tó bá rí ọ, wọn lè pa ọ́. Oríire ò ní gbàbọ̀dé. Ohun tí mo fẹ́ ṣe lónìí nìyẹn. Ẹ wá gbogbo ọ̀nà kẹ́ ẹ dé àkóbò ojúrin o. Láti àkóbò ojúrin ẹ mú ọ̀kadà. Òrege níwájú lè la lẹ́yìn tàbí ọ̀là póstù. Aago méjì tèmi laago méjì o. Mi ò sì ní kọjá aago mẹ́ta. Lọ fẹ́ ibi dànù. A fi ẹ́fàtà kan sí ìwọ Ayọ̀. 1 Samuel 3:11. Ohun tí mo gbọ́ lọ́sẹ̀ nìyẹn kàwé. Olúwa yóò ṣòwò.
2: Olúwa sì fún Samuel pé.
0: Olúwa wí fún Táíwọ̀lá dé pé.
2: Kíyèsí. Èmi ò ṣe nǹkan ní Ísírẹ́lì.
0: Èmi ò ṣe nǹkan ní Nàìjíríà.
2: Èyí tí yóò mú etí méjèèjì olúkúlùkù àwọn tí ó gbọ́ ọ́.
0: Aworu tó ṣẹlẹ̀ ní Ìgbòho. Nígbà tí wọ́n kó wọn pa Sunday Ìgbòho ti kó wọn dé o. Etí méjèèjì tó gbọ́ ọ́. Ìwọ Ayọ̀ láìsan kọ́bọ̀. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ wa ní Nàìjíríà o. Ìfẹ́ ni ẹja polongo, ẹ̀sìn là ń polongo, ìfẹ́ ni Ọlọ́run. Ẹ wo orúkọ gan tí a máa pàdé lónìí. Gbogbo ẹlẹ́sìn ló wà ń bẹ̀. Jésù so gbogbo ayé pọ̀ ni. Jésù ni iye náà. 08169537433. Lẹ́yìn irúgbìn rẹ̀ kò pè mí. Gbogbo àwọn ọmọ wa tó wà ní Bayelsa tí wọ́n ń sáàbù. Kí wọ́n fi tómi létí kí wọ́n tó lọ. Ẹ ó ṣe àṣeyọrí o. Ẹ fẹ́ bi dànù lórí àwọn ọmọ wọ̀nyí o. Wọ́n ṣe àṣeyọrí. Àtẹ̀yìn tí ẹ pèpẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ dé gbọ̀ngàn yín láti ìjẹ̀bú. Orígun mẹ́rin ni tí gbogbo èèyàn yóò ti wá. Ọlọ́run kó yà wá sí mímọ́. Ẹ̀jẹ̀ Jésù kò bọ ọkàn àti ara wa. Ẹ lọ fẹ́ ibi dànù. Ìwọ Ayọ̀ ni mo gbọ́ o. 08169537433. Ẹpin programu yẹn pin lógún. Ẹpin lọ́gbọ̀n. À ń lọ ìrànlọ́wọ́ aláìní máa sìn wá lọ. Mọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. Ẹ̀jẹ̀ Jésù kò bọ ọkàn àti ara wa. Àmì iyè ni mo fi sí lára o. Ó ní àmì wọ̀nyí ni ó máa bá àwọn tó gbàgbọ́ lọ. Ní orúkọ Jésù. A ò ní rí ibi o. Nàìjíríà da. A ò ní rógun. Ọlọ́run yóò fogun ẹ̀yìn ja àwọn agbésùnmí yìí. A sì kọrin ìṣẹ́gun. 08169537433. A fìjọba ọ̀run ṣe fàjẹ́ o. Àtomi àtòróró gbogbo tó gbé kalẹ̀. Ẹ̀jẹ̀ Jésù kò darapọ̀ mọ́. Wàhálà yìí Ọlọ́run kò bá rìn. Ó ṣe gan ni Sinai White jùgbà. Ẹ lọ ó ṣe gan o. Ìyá Adégòkè ṣe gan.

0: láàánú kan ni wọ́n fẹ́ ṣe empowerment fún àwọn opó ó ní arábìnrin kan bá jókòó bẹ̀ gbogbo àwọn tó wà ládùúgbò mọ̀ pé ọkọ rẹ̀ wà láyé kí ló dé tó wá tora rẹ̀ máwọn opó ẹnìkan tó láyà bá sún ni but níbo ni dádì ìbùkún mi wá nígbà tẹ́yìn wá jókòó síbi tẹ́yìn náà tó ń kara yín mọ́pó ó ní dádì ìbùkún mi wọ ẹyin ọtí ẹdá kan òkú ayé lélẹ́hùn òkú ayé ni kì í kàn sí òkú ọ̀run ni kò responsible kọ́bọ̀ ó ti fún wa ló ń jẹnu lẹ́nì sí ó ti fẹ́ẹ̀ tọdún mẹ́ta sẹ́yìn wá ni bàbá àtọdún mẹ́ta lèmi gan ti yọ kó inú ìwé pé ọkọ lélẹ́yìn báwo lẹ wá ṣe ń ṣe lọ́kọláya ẹni tí ò bá ti lè responsible nu lé ò lè sún mẹ́mi gan èmi gan fúnra mi mo ti dànù mo ó mọ̀ wá gan láì tí kù ẹ ti zero rẹ̀ sí pọ̀ ẹ ti zero rẹ̀ ẹ ti sọ̀rọ̀ ayín dopó tọkọ yóò sì tí kù ẹyin nu ọlọ́run o.
1: Parere, mo fàyè mi yìnyàn o.
0: Àwa ọkùnrin náà káwa náà kí ìsára ẹ jẹ́ káwa náà mọ ṣe bó ṣe tọ́ ẹ jẹ́ ká mọ responsible ọlọ́run ní ṣe wá lókun ayé o ẹ̀yin náà wo ròyìn ní sígbà bàbá ò bá tọ́jú ọmọ tí ò tọ́jú ìyàwó tí ò tọ́jú ilé tí ò sanwó ilé ẹ̀kọ́ ọmọ tí ò fáwọn ọmọ lóúnjẹ tó jẹ́ pé ìyá ní ń dá gbé tí èsì ṣe pé wọ́n ti kọra wọn lẹ̀ eléwọ̀n ṣe bàbá lóòótọ́ tọ́jú rẹ̀ bá pè ní òkú ọ̀run kò tó bá pè lókun ayé kò parọ́ mọ́ o sóde àfọ gbogbo àwọn ọkùnrin ẹja wa náà ká mọ ṣe tó tọ́ ká mọ ṣe tó yẹ ká mọ ṣe tíyàwó wọ́n fi mọ pé ọkọlọkọ mi tẹnukọ́ ni kéèyàn ní owó ńlá rẹpẹtẹ ìwọ̀nba tó bá wà kẹ jẹ́ kí wọ́n mọ̀gbà tó wà ìgbà tó bá dẹ̀ sáfẹ́rẹ́ àwọn náà lè farada pé mo jẹ́rìí ọkọ mi tó bá wà yóò ṣe iyùn ló ṣe pàtàkì tó ṣe kókó òun ẹ má jà máa ṣe bí bàbá kan ti rẹ pé yóò mọ ní kò sówó kankan lọ́wọ́ òun tó wá lọ kó tó lọ ń tọ́jú owó pamọ́ sínú agolo bọ́ǹfìtà
2: ó
0: wá lọ kó sínú agolo nígbàtí ìyàwó rí pé kò sí nǹkan lé ní ìyàwó bá gbà àwọn kan bá ń ta àwọn tó ń ta tán ra agolo bá ń kọjá lọ ìyàwó bá palẹ̀ gbogbo agolo mọ́ ó bá kó fún ẹni tí ó ra agolo tó ń kò sì fowó oúnjẹ lẹ̀ ìyàwó tó ti lọ síbẹ̀ ó ti tẹ̀bà ó ti ṣe ẹ̀fọ́ níbo lẹ́wà ti rí owó tí
2: ẹbí ṣe wọ́n
0: ẹ̀wọ̀ bọ́lọ̀ ń ṣe mọ́ sànú rẹ̀ nu ẹnìkan ní kọjá lọ ló bá lóun ra àwọn agolo sẹ́sì mọ́ pàṣẹ kó gbogbo àwọn agolo tá a fi fáwọn ọmọ ẹ̀ ní fúdùn kankan akópamọ́ síbi kan mo ṣe rò pé ká kó gbogbo ẹ̀ nu ṣé o débi agolo tẹ̀gbẹ́ ti bi stọ̀ oní ìwọ lọ ibo alagolo wà ibẹ̀ gan mo ti kó gbogbo tó orí kan bá agolo kan báyìí tó blu tí mo tí bí àmì báyìí blu wà lórí ẹ̀ ó ní àwọn gan mo kọ́ náwó gan gbà tí mo rí mi wọ́n ti káwọ́ lé
2: nínú pé
0: tó ti bá òun ó ní kí ni ó jẹ́ ti tìyẹ́ bíọ́ ní owó kan tí wọ́n kó sí mi lọ́wọ́ owó kówó kan sí lọ́wọ́ tèmi àti ń jọ wànú létí mo béèrè owó lọ́wọ́ yín láàárọ̀ ìtẹ́ ní òsì kankan ẹ wo gbogbo ẹ̀ lálágo ló ti kó lọ ẹwọ ẹni ẹlẹ́ni ni ó wà ẹni tó lóun ò lè ṣe tó ni ó wà ṣe tó tó ẹni ẹlẹ́ni ni ó wà padà jèrè owó tẹ́ ẹlẹ́ ń kó pamọ́ ẹ ṣe ṣe bí èmi tèmi tó pé ọmọ fàlànà owó tí n bá fẹ́ ná tí n bá fẹ́ kíyàwó mi ó bá kó mọ̀ pé ohun gangan ní nǹkan kó fún pé gbà owó yìí owó ẹni báyìí ni èmi gan ò fẹ́ ná ni mo ṣe ní kó bá ń kó dání mọ́ jẹ́ ra òrìn o responsible husband sọjọ́ tilẹ̀ bá fẹ́ rán tó bá ní kinní kan kinní kan ní ẹ wo ẹ yọ́nú owó tí mo kó fún yín ẹ yọ́ ń bẹ̀ náà á mọ̀ dá padà
2: síbẹ̀.

0: ẹ̀yin náà láǹfààní àti darapọ̀ mọ́ wa níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa 32FM 949 fẹ̀yìn ẹ̀ ẹ máa wò wá life and direct pàápàá jùlọ gbogbo àwa ọkùnrin àwa bàbá tá a bá responsible tó rákànṣe lè tòtò ní fún gbogbo àwa bàbá láti fẹ̀mí ìmòrè hàn fún ọlọ́run tó dá wa sí tó fi ṣó ẹ̀ṣọ́ wa tó sì ń pa àlọ́ àti àbọ̀ wa mọ́ mo rọ́wọ́ rẹ o mú ìwá
1: òye bọ̀dé
0: happy father's day àwa náà kì í o

0: Hello.
1: Àtúbọ̀tán yóò dá o.
0: Àṣẹ bàbá mi o.
1: Ṣé thirty two FM ni Jona o.
0: Àmì o, àmì o, àṣẹ àwọn.
1: Ọmọ wa àdẹ́jọ́jọ́ alẹ́ ni o.
0: Àmì o, àmì o. Àmì o.
1: Ọba àdẹ́jọ́jọ́ alẹ́ tá a bàbà tá a mọ̀ jẹ́ wọn à ní jẹ́ lórí wí.
0: Àmì o, àmì o, àṣẹ ìbùmárí o. Àmì o. Olúwa Ṣẹ́gun Afọlábí láti Àmì Àdì o. Oya ẹ bá ń korí kele dùn mọ́
1: tó bá ipò orin lẹ́bá ní ibi kọ́ nìdí tàbí ike ni mo lè ṣe ṣùgbọ́n ẹ ń pa tó rí ká fi orin kírísítẹ́nì kọ́ mi mọ́ pẹ̀ mùsùlùmí lè mi.
0: Ẹ forí mùsùlùmí kọ́ ẹ kàn fi tó
2: ẹ forí mùsùlùmí kọ́
0: ẹ fi ọlọ́run.
1: Mo wá bá ẹgbẹ́ ìgbà ọ̀pẹ o.
0: Yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀.

0: Hello.
1: Hello, sir.
0: Ẹkú ojúmọ́, àyínú mi ti ẹ̀dùn pàwọn bàbá ń lé ń wọlé lónìí. Orúkọ yín àti pé ní mo lẹ ti ń pè.
2: Àwa
0: nìyẹn
2: o.
0: Àmì o, àṣẹ̀dùmọ̀. Orúkọ yín àti pé ní mo lẹ ti ń pè.
1: Mr. Kíadé ló ń pè láti Ìdó.
0: Mr. Kíadé láti Ìdó. Ẹ bá ń gbóhùn sókè kẹ bá ń kí oríkì Ọlọ́run.
1: Ẹ jẹ́ ń kọrin ni
0: o.
2: Ẹ̀yin bàbá lẹ máa ń kọrin, àwọn ìyá máa ń kí
0: Ọlọ́run. Ó yẹ ẹ̀kọ́. Ọpẹ́ ni. Àṣẹ.
1: Orin náà lọ ká ṣe. Alleluia méje méje, ọ̀nà àádọ́rin méje. Ògo méje méje, ọ̀nà àádọ́rin méje. Hosanna méje méje, ọ̀nà àádọ́rin méje.
3: Alleluia méje lọ́nà àádọ́rin méje. Alleluia méje lọ́nà àádọ́rin méje.
2: Hosanna méje
0: lọ́nà àádọ́rin méje. Ẹ má bínú èmi ò fi bẹ́ẹ̀ mú irun ni. Torí ó dàgbà ẹ̀yin lẹ́dà compose. Ẹyẹ sà.
2: Kò tó àgbàtì yìí
0: o. Ẹ̀yin lẹ compose orin yẹn fúnra yín o.
2: Àgbàtì yìí.
1: Ẹ fara balẹ̀ kẹ́ ẹ gbọ́.
2: Ẹ a ti ń gbọ́ o.
1: Ẹ gbìnrin o.
0: Kò sí wàhálà.
2: Ẹyin bàbá.
1: Ẹ tó sọ̀rọ̀ ni pé alleluia.
2: Méje. Lọ́nà àádọ́rin méje.
1: Lọ́nà àádọ́rin méje.
2: Ògo. Lọ́nà àádọ́rin méje. Lọ́nà
0: àádọ́rin méje.
1: Hosanna méje.
2: Hosanna méje.
0: Lọ́nà àádọ́rin méje.
1: Kò mọ ilé tó orí olúwa ṣe.
0: Kò mọ ilé tó orí tí olúwa ṣe.
3: Alleluia méje lọ́nà àádọ́rin méje. Ògo méje lọ́nà.

0: Hello.
1: Hello, Mrs. Ogunjobi lati Awotan.
0: Iyawa Ogunjobi lati Awotan.
1: Bẹ́ẹ̀ni o.
2: Tẹ́mọlúwa.
0: Àwọn ọmọlúwa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́. Oya ba oya ba koríki Elédùnmá rẹ̀ torí afẹ́ sáyé lọ fún.
1: Bàbá.
0: Mm-hmm.
1: Òkè ikú àjọ̀dún ni o.
0: Yes, sir. Àmì o.
1: Kábíyèsí arúgbó ọjọ́ ẹlẹ́rú ni ọba àwọn ọba lu àwọn ọba tó pọ̀ nípa àti agbára. Ọba tó mọ gbogbo tó fi lè ṣe gbogbo àkùkù sáyìn ológo dídá ẹlẹ́rú ni. Kábíyèsí ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún. Ó wà nílẹ̀. Ẹ dé àlàfo yìí. Kí dash àti dash àti ilẹ̀ dash.
1: Mi gbọ́ ẹ má bínú mi gbọ́ o.
0: Ẹ máa gbọ́ báyìí, ṣe ti ń gbọ́ báyìí.
1: Mo ti ń gbọ́.
0: Kí dash àti dash àti ilẹ̀ dash. Ó tán. Ó yẹ dé àwọn dash yẹn.
1: Kí dash.
0: Àti dash àti ilẹ̀ dash. Bí wọ́n ṣe tò tẹ̀lera wọn, ní tó sì wà lórí kan náà nù. Ní tó sì wà ní orí kan náà nù. Ẹsẹ̀ kàmí ẹ ní ẹsẹ̀ kan yẹn náà nù. Kò sí wàhálà. Kí Prisca àti Aquila àti ilẹ̀ Onisiforu ó tán. Ó wà nínú ìwé iye Timothy orí kẹrin ẹsẹ̀ kọkàndínlógún ibẹ̀ ló wà. Ẹ jẹ́ kí ẹ.

0: àwọn bàbá ìlò church.
1: Wọ́n lè lọ sọ́ọ̀sì kẹta ló sọ mẹ́fọ̀.
2: Ọ́yá wọ́n lọ church ló ń kọ́ nípa.
0: Wọ́n àgbé
1: mọ ní kìí. Oríkì Ọlọ́run tí mo ní ẹkì, ẹ̀yin náà ẹ̀kì ẹ̀ disappoint mi orí ilẹ̀ ń kọ́.
3: Ọlọ́run gan la kì í o. Ohun gangan nìyí tó ti lọ pẹ́ yẹn. A já gbogbo ẹ̀ padà sọ́dọ̀ bàbá ni.
1: Kò
3: ní sì fádà ṣe láti já padà sọ́dọ̀ bàbá wa.
1: Ó dà bẹ́ẹ̀, ó dà
0: bẹ́ẹ̀.
3: Ẹ mú bèrè kẹrin.
1: Ọ̀yá, kí ni orúkọ bàbá Abimeleki?
3: Abimeleki.
1: Kí ni orúkọ bàbá rẹ̀?
3: Kíṣì ni.
1: Gba kìí ṣe kíṣì o. Jerubali ni o. Ó wà ní inú ìwé àwọn onídàájọ́ orí kẹsàn-án ẹsẹ̀ kínní. Jerubali ni orúkọ rẹ̀.
0: Àwọn bàbá ìbéèrè ìbéèrè bàbá lọ́wọ́ àwọn bàbá.
1: Bẹ́ẹ̀ni, àbéèrè ìbéèrè bàbá lọ́wọ́ àwọn bàbá. Ẹ ṣeun. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Royal Glamour Cake and Event tí wọ́n wà ní number 4 Water Reservoir Road ní Olúwo ńlá ní Ìbàdàn
0: Olúmbàdàn
1: tí wọ́n máa ń bá wa fún àwọn èèyàn ní kéèkì ní oṣooṣù.
0: Ẹṣẹ́
1: adúpẹ́ wa ní Ọlọ́run ní fi gbogbo wálẹ̀ o. Jésù tó fún mi ilé yá.
0: A pàdé lọ́sẹ̀ tó bọ̀ nígbà bí ìsira wa lágbára lọ́wọ́
1: yìí. Kẹ́ni Aláwọ̀yẹ̀ ẹja mọ̀ rí lé.
2: Àbọ́là dájú lórí wa ó dọ̀sẹ̀ tún.
1: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ amojú ẹ̀rọ mi ọlọ́wọ́ bọ́tìnì tó ń tẹ̀sọ́ tún tẹ̀sọ́ sí so jẹ́ kẹ́ láǹfààní láti mọ jẹ̀gbádùn ètò wa. Elé ó mi ní wẹ́ ti o.
0: Tèmi
1: tọ́pẹ́ ọmọ fàlànà dagbére pélé ya ọládádé àyíǹde alálùbáríkọ orin ọ̀dẹ onígègé ara ọmọ ìyá àdúrà ní káfírí àtàwọn kájọ fi pàdé ní ọjọ́ mẹ́jọ láṣẹ ìdùrà fún ìkéde àti polówó ọjà tàbí tẹ́yìn náà tẹ bá fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò ta ló mọlúwa. Ẹ lè pe tọ́pẹ́ fàlànà sórí nọ́mbà yìí 070-5140-4540 070-5140-4540 Àjẹ́ wípé ó dàbọ̀.

pásítọ̀ kúnlé bẹ́lú ló kọ tẹ́mi jẹ́ àdètú bíbélì sí ni ètò èyí tí ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ sétí yín ẹ kú kàlẹ́ o lẹ́ẹ̀kan sí kúnlé bẹ́lú ni mo jẹ́ lórí ètò àdètú bíbélì

0: da duro lori eto se mo wi pe asiko ki ba wa sore be nikan o le wa asiko asimo le wa lare ni o je ka tun ta kankan kan loni lai fi asiko sofo tori mo fe gba bi yan ju bọlọrun ba fun mi se ki n ti e wa ko ti akore le idele ka le mu nkan mi ni o se tin bo e ma wa gbagbe o wi pe ise ati asa eborisa ninu bibeli ohun la ti n gbe ye wo bo o ti to se bi mi lo kan o koda mi o ti ran ti ye o se to je mo Asiko ti o to ko ni je ki n tun ma so fun yin wi pe ise ati asa borisa wa ninu bibeli mo ti so bo seyin tun ma ni wi pe be nikan ba lo ri mu ise ati asa borisa ti awon mo israeli gbe wonu bibeli to tun wa nka fun yin gege bi ise tabi ise woli ke mo wi pe orisa na lo si n toka yin si o orisa lo ni ka tun ma bo ka fi olorun sile laisin mo ti wa wo titi mo ti lo sinu apere kan ninu bibeli nibi ti awon omo olorun ti won ti lo re gbe asa iborisa wa lati le egypti nigbati mose pe lori oke ninu iwe exodus ori keji le ni ogbon ese ikini si kejo ni mo sare lo o na mo si tin se ayewo ati atupale aditu re lati ojo ose bi melo seyin ti won ti pari exodus chapter 32 verses 1 to 8 ese ikini wi pe nigbati awon eniyan ri pe mose pe lati sokale ti ori oke wa awon eniyan ko ara won jo sodo aroni won si wi fun pe dide dauri sa fun wa ti yo ma saju wa lo bi o se ti mose yi ni okunrin ni ti o mu wa goke lati le egypt wa awa ko mo ohun ti o se o mo fi so fun wa wi pe nti won pe ni orisa ki se nkan kan babara o owo won na ni won ti da awon gold ti won fi mo ere jo ere ko lorisa sugan ohun ti a n pe ni medium ti o koneti emi kan ti o wa so ere ndi orisa ti o mo da adura won ti o mo dari won ti o mo to won sona ere gangan ko ni ti n bi olorun nu ohun gangan ko lorisa sugan agbe kale re lati koneti emi orisa ohun ni a n pe ni medium ti mo salaye re ti mo tun salaye re bo titi di ijejo mo ni medium yen o ni a le pe ni alarina laarin eni to lo ati emi orisa o ni emi yen yo gba wa ori medium yen alarina yen ni emi yen o bale lati ran eni to lo lowo lati je ko down ni ibamu pelu ibere eni ti o nilo emi iran lowo orisa medium lasan ni ta le fojuri emi aire ni orisa bẹ̀rẹ̀ sí ní fún wa ní ta le pè ní practical láti jẹjọ lọ láti jẹmu ìjẹjọ mo ti bẹ̀rẹ̀ practical ìtumọ̀ practical ni wípé kí ẹ lè rí bó ṣe rí gan kẹ ẹ mọ̀ pé ò tún yé yín mọ́ kẹ ẹ lè rí bí wọ́n ṣe ń lò ó àti pàápàá bó ṣe rápálá wọlé sínú ìjọ mo sì fún yín ní àpẹẹrẹ márùn-ún tó jẹ́ medium ti ń kọ̀nẹ́ẹ̀tì tàbí kọ̀ǹtáàtì ẹ̀mí òrìṣà tí fi dá wa lóhùn tí jẹ́ ní ìbámu pẹ̀lú ìbéèrè tàbí ohun tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ fún ẹ̀yin tí ẹ ti ń bá mi bọ̀ mo ní ohun gbogbo ọ̀fẹ́ mọ̀ sí ohunkóhun tí kò ní ẹ̀mí tiẹ̀ tí kò ní ẹ̀mí àìrí tó lè ṣiṣẹ́ fún tẹ́ ẹ bá lò bó ṣe yẹ kẹ́ ẹ lò mo ti ṣàlàyé bíi mẹ́fà sẹ́yìn níjẹjọ ẹ jẹ́ kí n fún yín ní bíi mélòó sí i bóyá ká sọ pé bíi mẹ́ta sí i kó lè bàa yé yín náà ni ó lè mọ̀ yàyín lẹ́nu ṣùgbọ́n tí mò ń sọkọ́ ni wípé ká mọ̀ sá fún àwọn nǹkan kan ká wípé kúnlé ibẹ̀ ló ti pẹ́ mi kan ń bẹ tí ń bẹ lẹ́yìn wọn iyún nǹkan lèmi fẹ́ kẹ́ ẹ rí o ohun tí mo fẹ́ kẹ́ ẹ rí ni mo fẹ́ kẹ́ ẹ rí n ò ní kẹ́ ẹ mọ̀ káàsì dímọ̀ lára àwọn nǹkan kan o tàbí kẹ́ ẹ fẹ́ jẹun kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní káwọ́ àtẹ̀sẹ̀lé kẹ́ ẹ fi wákàtí kan gbàdúà ṣùgbọ́n bó ṣe rí ni mo ṣe wí kò sí nǹkan kan tí ẹ̀mí ò lè bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá mọ bí wọ́n ṣe lò ó láti kọ̀ǹtáàtì ẹ̀mí bẹ́ẹ̀ bá mọ bí wọ́n ṣe gbé kalẹ̀ gẹ́gẹ́ bí medium kódà àwọn oúnjẹ tá à ń jẹ
1: ṣe ọ̀rọ̀ ìtú sí ọ̀rọ̀ rẹ̀ lè má bẹ̀rù sí ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ o.
0: Ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀kọ́ fúnra rẹ̀ ní ẹ̀mí ẹ̀kọ́ jíjẹ ni o? Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ní ẹ̀mí? Ìgbàgbọ́ wà lára ẹ̀kọ́ débi pé ó ti wá di ẹ̀mí tí ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀kọ́. Ẹ̀kọ́ jíjẹ tẹ̀ ń jẹ ni o? Ṣé ẹ mọ̀ wípé Yorùbá gbàgbọ́ wípé kì í ṣe ó ti dẹ̀mí tá a bá jẹ ẹ̀kọ́ àdarí ìjẹwé ẹ̀kọ́ ń láì fi nǹkan kan kún ẹ̀bẹ̀ ni. Ṣé ẹ ti dóríta rí tẹ́ rí ẹ̀kọ́ tí wọ́n gbé sóríta? Kí lẹ rò pé wọ́n fi ń ṣe? Wọ́n fi kọ̀ǹtáàtì ẹ̀mí ni láti ṣe ẹ̀bẹ̀ bá a jẹ̀kọ́ àdarí ìjẹwé ni. Ẹ kúkú ti jẹ̀kọ́ ń ṣọ́ọ̀ṣì rí nígbà tí wọ́n ní kẹ́ ẹ mẹ́kọ̀ọ́ wá tí wọ́n ń pẹ́ tá a bá jẹ̀kọ́ àdarí ìjẹwé. Ẹ̀yin ò ní mọ̀ bọ́jọ́ pọ̀lọpọ̀ yín ò mọ̀ wípé nǹkan kan náà tí wọ́n ṣe lóríta ẹbọ tí wọ́n gbé sóríta lẹ́yìn náà ń ṣe yóò wá rí bó ṣe rí bẹ́ẹ̀ o. Adìtú ni torí kò nílò kẹ́ ẹ fi nǹkan kan kun bó o la ṣe pe ẹ̀kọ́ lásán tí sì jẹ́ torí pọ́ kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀mí kan mídíọ̀mù ni tẹ́ ẹ bá lò bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ ìwẹ̀ ń kọ́ ṣe mọ̀ wípé ó ní ẹ̀mí kan tí ń bá a ṣiṣẹ́. Àwọn adáhùn sí ọkàn mọ́ fi wá rẹ́rìn-ín nígbà tí wọ́n bá rí itú tí à ń pa nínú ìjọ torí pé láì fi nǹkan kan kún àwọn nǹkan kan àwọn ẹ̀mí kan a mọ bá wọn ṣiṣẹ́ tẹ́ ẹ bá lè present ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń kó wọnú chọ́ọ̀chì tẹ́ fi ń gbàdúrà yìí iṣẹ́ ìbọ̀rìṣà ni kọjọ́ nǹkan kan lójú yín ṣùgbọ́n àwọn ẹ̀mí àìrí kan ń tẹ̀lé lẹ́yìn bí ẹ bá lò ó bí wọ́n ṣe ní kẹ́ ẹ lò ó ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ lásán ó ní àwọn ẹ̀mí tí ń tẹ̀lé. Bí ó bá ní ẹmọ ọsẹ wá ń ṣọ́ọ̀ṣì tí wọ́n ń pè ń gbàdúrà sí pé ọsẹ tẹ́ mọ̀ fi wẹ̀ fún ààbò fún ṣẹ́gun àti fún àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń pè yẹn ó sì jẹ́ pọ́ lọ́ngbọ́ lò ti ara ọsẹ ṣiṣẹ́ ó sì jẹ́ pé tẹ́ ẹ bá fi ọsẹ kún orúkọ Jésù ọjà ò ní tà ààbò yín ọ̀dájú ìbọ̀rìṣà ni o ìbọ̀rìṣà ni mídíọ̀mù ní gbọ́n kínní yẹn gbogbo àwọn tẹ́ ń pè ní prayer material yẹn mídíọ̀mù ni bẹ́ẹ̀ náà làwọn adáhùn ṣiṣẹ́ lò.

0: òun sáré bọ̀ ẹjẹ́ ẹ á gbà pé ìwé ẹ́xódù orí kejìlé ní ogún ẹsẹ̀ ìkẹrìnlélógún ẹ́xódù chapter 23 verse 24 wípé ìwọ kò gbọdọ̀ tẹríba fún òrìṣà wọn bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọn kí o má ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn gbogbo ohun tẹ́ ń ṣe ń sọ sí ṣé kì í ṣe ìṣe àwọn olórìṣà ni ìṣe tẹ́ ń ṣe wọn kẹ jẹ nkan kẹ fi nkan rari kẹ fi nkan para àwọn fẹyìntì gírí fọwọ́ gbà ògírí fọwọ́ gbà ilẹ̀ tẹ́ ń pè lánàá àdúà iṣẹ́ àwọn ológun náà ni iṣẹ́ àwọn olórìṣà ni ká fọwọ́ gbálẹ̀ ká bálẹ̀ sọ̀rọ̀ ká fọwọ́ gbà ògírí ká bògírí sọ̀rọ̀ ká kọjú sí ojú sánmọ̀ ká mọ wí nǹkan kan iṣẹ́ àti àṣà àwọn bòrìṣà ẹ̀ ń bọ́ ẹ̀ ń ṣèṣe wọn gbogbo ohun tẹ́ ń ṣe ń ṣe kọ̀ jọ ká fọ nǹkan kan lawọ́ ká fi rajú kọjá ò lè bàa tà ẹ wàá pè ní àná tí wọn ìṣe àwọn abòrìṣà ni o. Bí kò ṣe mo tún exodus mo ń kà yẹn o mo tẹ̀síwájú yẹn o bí kò ṣe pé kí ìwọ kí ó fọ wọn túútúú kí ìwọ kí ó sì wo èrè wọn gbogbo mídíọ̀mù yẹn èrè mídíọ̀mù ni èrè ngan kọ́ lòrìṣà ṣùgbọ́n ẹ̀mí kan balẹ̀ gbogbo tẹ́ ẹ bá ti gbé lọ́wọ́ tẹ́ ẹ nà sókè inú ṣọ́ọ̀ṣì tí wọ́n ń pé àdúà làwọn ń gbà wọ́n fi ń kọ̀nẹ́ẹ̀tì àwọn ẹ̀mí kan yóò ràn yín lọ́wọ́ ń tòótọ́ ṣùgbọ́n a mọ lẹ́yìn yàtọ̀ fún pé ẹ dẹ́sẹ̀ yóò lẹ́yìn o bóyá tó bá jẹ́ mẹ́jọ kí n mú ọ̀rọ̀ àwọn èèyàn bíi méjì wá tí ó ti lẹ́yìn fún tí wọ́n kábàámọ̀ rẹ̀ o lè pẹ́ o lè ya yóò lẹ́yìn bí kinní kan bá fúnni ládìí ẹ̀sìn yóò fi gbòdìndì ẹni lọ́wọ́ ẹ nígbà ó bá yá o. ó ní ọlọ́run fi pa ló fi kì wá ń lọ nínú ìwé jòhánù kínní orí kẹrin ẹsẹ ìkínní 1 john chapter 4 verse 1 olùfẹ́ ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti ọlọ́run nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé kí ló dé tí ọlọ́run kọ̀nẹ́ẹ̀tì wòlíì mẹ́ẹ̀mí ẹ̀mí wípé náà ni o ẹ̀mí ọlọ́run ló wí náà ni o ẹ̀mí ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀mí kẹ́mí ni wọ́n ń lò ni wọ́n fi jẹ́ wòlíì èké wọn kì í ṣe ẹ̀mí mímọ́ ni wọ́n ń lò àwọn ẹ̀mí ìbọ̀rìṣà ni wọ́n ń lò ẹ mọ̀ wá pè wọ́n ní wòlíì ọ wá ní wòlíì èké ni wọ́n ti jáde lọ́pọ̀lọpọ̀ lọ sínú ayé ẹ wá mọ kíyèsí kẹ́ ẹ mọ̀ ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ o ṣùgbọ́n ẹ mọ̀ dá àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti ọlọ́run àwọn ẹ̀mí tí wọ́n lọ ń darí ṣọ́ọ̀ṣì yìí sẹ́mi ọlọ́run ni sá àbí ẹ̀mí ìbọ̀rìṣà àwọn ẹ̀mí tó yẹ pé tí wọn ò bá rí nǹkan kan wọn ò lè ṣiṣẹ́ ẹ̀mí tó yẹ pé tẹ́ ẹ bá gbé nǹkan kan sílẹ̀ bí omi bí epo bí ìrara bí ìrasẹ̀ bí fúrúùtù bí ewé kan wọn ò lè àdúrà ò lè gbà ìbọ̀rìṣà ni Timothy kínní orí kẹrin ẹsẹ̀ kínní ṣùgbọ́n ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìgbà kẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọn ó sì máa fiyè sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù jọ mẹjọ á bẹ̀rẹ̀ lórí ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù ọjọ́ ti lọ ọ̀dà ẹ̀ ti ń pè látẹ̀kan. Hello.
1: Hello, ẹ gbé tó sàn.
0: Yes, sir.
1: Hello.
0: Hello, ẹ ti wọlé.
1: Mo fẹ́ béèrè pé nítorí mo wá gbọ́ àwọn fúrógáàmù kan tán àwọn àlùfáà kan sẹ́ni kéèyàn máa forí gbálẹ́kùn fún kéèyàn máa fòṣò tó mo ní sẹ́mi ọlọ́run náà nìyẹn torí màá tóbi gbogbo nǹkan tóbi mọ́tò lọ́ọ̀ sọ gbogbo tọ́lọ̀ ṣe iṣẹ́ ìrìnàjẹ́ tó ṣe ó ṣe pẹ̀lú ìyanu kò sì kò ní kéèyàn máa fò sókè àbí kéèyàn máa forí gbálẹ́kùn pé ṣe ìrìnàjẹ́ yẹn náà pé ṣe pàfà làwọn jẹ́ ìrìnàjẹ́ yẹn.
0: Ṣébí kí lọ́jọ́ létí ẹ̀yìn náà tó yẹ pé tẹ́ ẹ bá forí gbálẹ́kùn àdúrà ò ní gbà tó jẹ́ pé tẹ́ ẹ bá forí gbálẹ̀ àdúrà ò ní gbà ó yẹ káwa náà ti mọ ibi táwọn kinní ti wà ó yẹ ká ti mọ. Hello.
2: Olúwa tí olùgbé mi ló ń pè mẹ́tẹ̀ẹ́ta máa sìn gbà.
0: Yes, ma kí lẹ fẹ́ bá wa sọ.
2: Ọ̀pọ̀ gbogbo nǹkan tá à ń gbọ́ yìí. Kí ni ó kí ká lè fi ṣe àtúnṣe ẹ̀ torí àwọn òwò ní èké pọ̀ ń gbòòrò àwọn kan tá a fẹ́ ṣe ni wọ́n pọ̀.
0: Ẹ mọ́ lọ̀dọ̀ ọmọ ẹ wá Jésù rí.
2: Ọba ẹ ṣe.
0: Oǹkàlùkọ dá Jésù mọ̀ ẹ lè dádùn àgbàánú lé ẹ̀yìn sọ pé ẹ mọ̀ lọ ṣọ́ọ̀ṣì ò bọ̀ tó bá pẹ́ bí ṣọ́ọ̀ṣì tẹ bá ń lọ ẹ bá ti ń rírù wọn bẹ̀ ẹ sápò ń bẹ̀. Hello o ti wọlé o. Yes,
3: sir.
0: Ẹ wá Jésù rí fúnra yín. Ẹ wá Jésù rí ẹ gbé bíbélì yín kì í ṣe pé mo ní ká mọ̀ lọ chọ́ọ̀chì ibi tá a lọ ni mi mọ̀ tí ò bá jẹ́ pé ntọ́ da chọ́ọ̀chì yẹ kọ́ jẹ́ lé ẹ̀kọ́ ni àmọ́ ń gbà chọ́ọ̀chì ti wá di lé ìbọ̀rìṣà báyìí ewu oǹkàlùkù mọ̀ tí ò bá ṣe sọ̀rọ̀ ara rẹ̀. Hello. Ọ̀rọ̀ ti sú mi o. Hello.
3: Hello.
1: ajẹda mo ni bere bi lati nara
0: e bere ki a ki ojo lo
1: opo ojo iwo ni pe ki a to potu awon gbugba omo wa lati wa tadu ati ke iye na je emi boya na ko
0: ki lo do loju yin n to sele na ni yen jo loro photo bere lai se bi photo ni mo fi pe ri eyan e won cast the spirit sara won photo yen ni na o medium na ni spirit ko wonu re. Hello.
3: Hello.
0: Yes, sir.
3: I want to be doing it to keep the council. Yes, you know how you say a cocoa motion to tell me she can't use it to tell you, Martin Babalemi, at you,
0: Benny,
3: you can eat at below. Benny, follow up on Babala, Nishoshi. I want to do Nishoshi, what a function. Follow up on Tombay, Benny, I want to get a customer.
0: One baby, because I won't say none, I won't know, so go back.
3: Awon
0: pa beti na ni be ni ba ti mo ko won cha won bi kan ja to ne se fin ko ma bere pe ki lo won se awon ja ni ko ta n gbo won yi to o ti tu a chi ni won awon fu awon gan pa beti kan wa o ti to yi mm eh ese mo
4: dupe
0: n to pile fa Hello.
4: Hello, sir.
0: Yes, sir. Awon eyan kan ti lo won ni bi gogo ta won de ba kan na lori se ko si jo olorun to to tun wo fi nkan kan kun ki je pe won o si won o to nkan ni nibi ta ba ti ri oloju kan laarin afoju 99 to je pe onikan lo la onikan loju re rina afoju gbogbo won olowo kan laarin otosi mefa otosi gbogbo won ohun la so pe nbo ni woli wa ke wi fun mi po se nta si waju njo mejo e ko awon emi aimo e ko awon esu. Hello.
5: Hello.
0: Hello.
5: Ko dadura oni latara Jesu Kristo Oluwa wa abo na yo daju lori
0: ni ami loruko Jesu
5: apa o le ba yin ko si le ba awon idile ni
0: ami loruko Jesu
5: latara le ni sise iranse ke si subu ara tabi ke subu emi loruko Jesu
0: ami loruko
5: Jesu
0: ami loruko Jesu ami
5: e mi fe gbadura fun ni o ese o
0: ese mu dupe tan si
5: mo loye lati lora
0: ese mu dupe thank you ma ese mu dupe nti jo da lo je amo pariwo iwo Olorun bo lati wa se ba se wi na ni won tun tuyaya lo ba won o won ti tori pa lati le gan ile Africa ile emi borsa na ni fi gbele la balaye o sa la balaye ko wa tanu eje ta ba wa re nti o tun so wa jin pa re a to wa mo lo. Hello. Eje ki mo dagbe dojo na kuku ti lo to ba dijo mejo ibi ti mo parisi na ni won ti mu ejo 30 seconds en to pe 30 seconds. Hello. Hello. Ojo opo won to. Ese ti mo pade si ni Timothy kini ori kerin ese ikarun. Sugba emi ntanu mo pe nigba ikeyin awon miran yo kuro ni igbagbo won ma fiye si awon emi ti ntani je ati eko awon emi Yesu. Eko awon emi Yesu loku ti ma bere si ni gbeje wo. E mo bi pe oluko lawon emi Yesu satani fura re o ni awon doctrine eko to lagbara gba inu bibeli na won o ti mu o. Ibe lati bere njo mejo kun lebe lo mo je number te pe mi si leyin eto bi isaju mewa tin ba po studio oni 08063630261 08065930261 iwe wa the incredible life change o si wa fun Twitter number na ni ke pe mi si te ba ni fere

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Dr. Strap Recycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀, títù fitaruku ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333.

0: You're listening to 32FM 94.9.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀ǹbá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipo yohu ki moto awo wa. Dr. Scrap o ra lowo yin. Ekan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni. At Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle de moto tita di rorun.
2: Má jẹ́ osú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ̀.
3: Kò ní ṣú mi kò ní rẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
5: Adédàda aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán pánlá a máa mú ìrìn àjò rẹ̀ ya kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ, máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.
6: Ni ko ra le ti ki o si ni ojo ola to fokunbale abi o ti le gbero ile kan tabi ile anipamo ile ise substance property lo ti fi anfaade sile fun lori ile wa ti orange estate ni agbegbe ologun eru ni joba abile edo ni ilu ibadan pelu miliọnu meta naira lawon agbegbe to joju pelu eto abo to peye bakan na ni bango estate lojo ona life heart international school akufo ni ilu ibadan to na je miliọnu meji naira ko won rara be lo sun won fun molebi papam pari beniti apple estate fun eni ba wa ibi ti aye irorun to pin si miliọnu mere naira oni fun ni ba dat si mo laye awon lola aboloke lo wa lagbegbe ayegun loju ona olojoro nilu ibadan aye san die die o wa laarin osu mefa ko si wahala ko si ariyanjiyan e ko sa ma sanwo na pelu irorun ki e si gba ile aye pelu ifokanbale ati iwe to yanju ile meji lo nta warawara tele tuntun to ti wole ni yajo yajo miliọnu meta miliọnu meji ati miliọnu mere naira onile wa ijafara lewu feni to ba mo ye ohun to dara wa mu ti re pe wa kia kia loni lori 0916 461 5000 tabi 0915 5500 tabi ki e kan si wa ni Laughter House ori okitinti premier mokola ilu ibadan substance property odule fotetoton.

0: Ẹ̀yin ara ilé àtúntí dé bẹ́ẹ̀ ṣe ń dé. Laughter House láwà ní Premier Hill lórí òkè Mọ́kànlá ń bíbí ìlàwà tá a ti ń dá bí ẹdun. Tá à ń rọ̀ bí òwe tẹ́ ẹ bá ti ń gbọ́ kangó kangó ní dédé aago mẹ́rin àbọ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé orin ìgbani náà ló tún ti dé sétí ìgbọ̀nyìn o. Ṣé dáadáa lẹ́wà? Ṣàlàáfíà lẹ́wà? Àwa náà wà lálàáfíà ń bíbí o. Èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Òyìnlọ́lá Ọlágbèrò. Orúkọ tèmi kò yí padà bí mo ṣe ń jẹ náà nìyẹn. Mi ò jẹ àwọn kan. Àwọn kan.
1: Kí làwọn kan ṣe? Ó kù sọ́wọ́ rẹ̀. Ẹ wo orin ìgbani 32 FM 949. Bẹ́ẹ̀ bá tún fẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ̀yin ẹ ṣáàtì lọ tẹ 32 FM 949. Ìyẹn ní ìkànnì Facebook nìyẹn o. Ẹ máa ṣíà ẹ̀, ẹ máa láìkì ẹ̀, kẹ́ ẹ dẹ̀ máa kọ́mẹ́ǹt. Ẹpin lógúnlógún, ẹpin lọ́gbọ̀nlọ́gbọ̀n, orin ìgbani. Àwọn orin ìgbani tó jẹ́ ti orin ìgbàgbọ́ tá a máa gbọ́ ń jọun àná táwọn kò tiẹ̀ gbọ́ rí táwọn bàbá wo jù sínú àwo tí wọ́n fi àwo síbẹ̀ tí wọ́n wà jókòó tí wọ́n ṣẹ̀ǹgẹ̀rẹ̀ tí wọ́n máa gbọ́. Orin ìmúlọ́kànle, ìyínilọ́kàn padà, ìwàásù ọ̀rọ̀ ọlọ́run àti ìgbà tí a bá wà nínú ìpòrúru ọkàn tá a gbọ́ tọkàn wo sì balẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ni a bá mi sọ. Orin ìgbani ni.

0: bíyèsí ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ rẹ o àwọn kan ń yọ̀ lọ́wọ́ àwọn kan ń bẹ nínú ìbànújẹ́ àwọn kan ń bẹ nínú ẹkú àwọn kan ń bẹ nínú ìnira bí àwọn kan ti ń jẹ tó sẹ́kù lẹ́tìán tó ń dàánù ibẹ̀ lẹ́nìkan ò tí ì jẹ rárá ọlọ́run ó kú iṣẹ́ rẹ ohun gbogbo tó dá sí ara ènìyàn ní méjì méjì ojú ó pé méjì imú ó pé méjì ẹnu gan ó pé méjì ètè òkè àti tìsàlẹ̀ bí méjì ni án bí ò bá sí ètè ìsàlẹ̀ kí la àbá mọ́ pé bá a bá fẹ́ pé pí bàbá fẹ́ pé àfẹ̀jì ètè kèpè àfẹ̀rìgì kèpè àfẹ̀rìgì ìsàlẹ̀ àfẹ̀yìn fètè pé. Ọlọ́run ó yí ọgàn àwọn tẹkinọ́lọ́jì wọ̀nyí ó yí ọgàn. Mo dá ọwọ́ méjèèjì àjèjì ọwọ́ kan kò yẹn ò gbẹ́rù lórí méjèèjì tí ó dá ó yí ọ̀ ó dá ẹsẹ̀ méjèèjì wọ́n ní ẹsẹ̀ méjèèjì ní ìrìnà wàsà wàsà bí ẹsẹ̀ bá jẹ́ ọ̀kan ayé awá igi wọn á fi sọ̀pọ́ọ̀tì kan wọn á ní ọmọ gbé sábí yóò máa fi sọ̀pọ́ọ̀tì kéje o ó mọ̀ yìí pé lákàlákẹ́ ẹsẹ̀ kan ẹgbẹ́ ẹsẹ̀ kan bọ́ bá fi rìn títí yóò rọ̀ ó. olódùmarè ó dá ikùn ó ní gbogbo ohun tí ẹ̀ ń jẹ yìí kọ́ máa sọlẹ̀ sínú ọkàn yín bẹ́ẹ̀ lómiì bá jẹjẹjẹ títí ikùn á dàbí ikùn á gbé.
1: Hallelujah.
0: Yàtọ̀ sí àwọn oyún ògbẹ́ nínú kára wọn. Gẹ́wọ́ bá ti rí ọ̀ báyọ̀ àmọ̀là lọ jẹ láàárọ̀ yìí. Ó ti ẹ̀ mògì ó tún fi máìmáì lé. Bá Yorùbá sọ̀rọ̀ ti ẹ̀ wọ́n ní awọ fẹ́lẹ́ tó bonú kò járíkùn àṣebí. Táwọ̀ fẹ́lẹ́ ni lóòótọ́ bíkùn ní ṣe wá fẹ́lẹ́ ń tọ́ fẹ́lẹ́ gan ìjẹ́jẹ́ mọ̀ yìí pé kò sí ń tọ́ ọ jẹ bí èèyàn bá wẹjú tí ọ̀ wẹnu kò ní mọ tó gbé síkùn.

0: Hello.
1: Hello.
0: Hello, ẹ kúrò lẹ.
1: Ẹ kúrò lẹ, sir.
0: Ẹ pẹ̀lẹ́ mà, orúkọ yín.
1: Orúkọ mi ni Aishat.
0: Aishat.
2: Láti.
0: Ẹ ṣe àdúpẹ́ o. You are welcome on program. Ẹ máa gbádùn ìrìn ìgbani lọ.

Ọlọ́run ọba o ṣe o ko ṣe èyí tó kù lẹ́yìn ni ọba wa ṣe ẹrù jẹjẹ o kọjá ẹrù tọmọdé libinuda ẹrù jẹjẹ lọ́lọ́run ọba.

obìnrin tó ń la àkọjá ti ń bà ọ lẹ́rù. Ìwọ ti yá ń wò wípé gbogbo ohun tí wọ́n ń la àkọjá yìí ó ti ń pòrúru ọkàn rẹ, ó ti ń sọkàn rẹ bákan bákan, ó ti ń lọ fà. Èdè àwọ ọmọ ìsìn nìyẹn, ẹbẹ́ rí tóyin tètè já mi tán. Àwọn nǹkan míì tí mò ń gbà míì tí ń lọ nísẹ̀yìn, òyin ni mà.

0: ni oye.
1: Bẹ́ẹ̀ni kò sí rọ́mbẹ́.
0: Olórí jẹ́ lówùrọ̀. Jébí pa wọn dọ̀.
1: Ọjọ́ alẹ́.
0: Ọpọ ló bímọ lówùrọ̀. Tí kò bá wọn kalẹ̀.
1: Ọlọ́run jíjẹ ọ bá wa dalẹ̀.
0: Lólówó lówùrọ̀. Kò mà bá wọn kalẹ̀. Ẹni jíire bá bá kalẹ̀ lóye. Elédùmarè.
1: Gbogbo ohun tọ́lọ́run ń ṣe fún èmi àti yín yóò bá wa kalẹ̀ lórúkọ Jésù.

ìyẹn ni ìjẹ́wọ́ ìgbàgbọ́. Mo Ọlọ́run Bàbá Elédùmarè gbọ́, ẹlẹ́dà ọ̀run ayé. Mo gba Jésù Kristì gbọ́, ọmọ bíbí rẹ̀ nìkan so lúwa wá. Níta fẹ̀mí mọ́ ló ń bọ̀ bá tiẹ̀ mọ́, títẹ́ lò ń tẹ́. Ó ṣe ń tàrí yín sínú.

àwa ti dé tipẹ́ a ti dé láti bí aago mẹ́rin àwọn tá a ti ń kéde ẹ̀yìn rere ẹkọ ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ dé ni Laughter House la wa ni Premier Hill Mokola Nibadan 32 FM 949 fẹ̀yìn ẹ̀ nìkan ni Facebook wa

0: Ocean City Ibadan to the world. Anywhere you are, day and night. Stay tuned to 32FM 94.9 or listen live on www.32fm.com.ng.
1: Reliable that be, fly to each and every country. Yeah. Baby, allow me, you allow me.
0: 32FM, filling the world with laughter.
2: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 fm do supa ran kaye 94.9 lo ba awon kan ni

kalẹ. Kúnlẹ̀ bẹ́ẹ̀lú ló kọ tèmi jẹ́ lágbo nígbàgbọ́ sí ni ètò ètí ń dé sí ti gbọ̀yìn wẹ́rẹ́ wẹ́rẹ́. Ìkànnì ti 32 FM láwàyé o Laughter House Premier Hill Roke Premier ni Mọ́kọ́lá Nìbàdàn. Oni ni ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún 2026. Se mo kere di fisa ni to lagbo nigbagbo be ba tin gbo le si mo wo e ma gbo lori radio yin ke lori wo lori YouTube tabi ti Facebook ah won dara da do bo ti wu le ko mo loni tori ibi ta roko si ni jejo afẹ fa bo sibe sugbọn saju ki a le ba mo yi pe nti a nse o ni nta ba debi ati pe nkan kan lo fa nkan kan oro kan ni a n face ile lori oro wo ni e ba ko ri video lati wo e ja lo sodi kan ni ti oda won to po were were ki kini ate alatagba network ko da wa lohun

0: over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM 94.9.
2: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùn fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And

0: adédàda aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀ àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kì í fi ṣàkì í ṣeré pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.
1: Kobaje 24/29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM 949. Fẹ̀yìn ẹ̀.
2: Sọ̀rọ̀ ẹni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Out International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú.

òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́baládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kan tọ̀ ṣe ti kágbọ́n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

ma gbọ́ ni ni Father's Day. Àwọn bàbá lálùbáríkà. Àwọn bàbá tó yẹ pé wọ́n fi sípè fún bàbá. Tí ìjọba bàbá rere rèdè. Bàbá rere. Ẹ jẹ́ kí n máa rí ọwọ́ yín ní patí o. Òye sì yẹn pé lórí 32FM Facebook wa. Ẹ máa jẹ́ kí ẹ ṣe kí ni kí n máa rí bẹ́ẹ̀ tí ó ń wọlé. Àjọṣe, màá ṣe fún yín, ẹ ṣe fún mi náà, àjọṣepọ̀.

0: Ọlọ́run ṣe. Ní alẹ́ yìí, a gbàrà ra wọ́n dọ́ba. Ẹ máa gbé bọ́ sọ fún yín pé a ń celebrate àwọn bàbá ní òní Sunday. Sunday ojú ọ̀ celebrate àwọn bàbá ni. Àwọn bàbá alálùbáyé kan, àwọn bàbá dáadáa, àwọn bàbá wípé wọ́n fi yín sí pé fún bàbá ni, kò yé sìn, bàbá gidi. Òní ní ìsìn báyọ̀ ọmọ mi kan kọ mẹ́sì sí mi, inú jẹ́ màbó ni Father's Day. Iyin ọmọ mi ẹ̀bùn olúwa ó ní dádì mi you are the best dádì mo ní kí ló mìn sí ọ̀sán pé best dádì ni mí ni ó ní ẹ̀rọ kó ní fada sí i abájọ owó tó ní kí sẹ́ẹ̀dì sí ọ tí mo sẹ́ẹ̀dì sí ọ lójú kan rántí pé best dádì ni mí àkókò ìlọmọ yìí torí owó ló fi pé best dádì ni mí ó ní yẹn kọ́ àbọ̀dọ̀ celebrate yìí ni ok nda kò burú èmi náà ti gbà pé èmi náà gbé wá lórí ètò àbí tí celebrate yìí bàbá.
1: Èmi olólùfẹ́ yín kan ṣoṣo ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó NAFDAC number another one is a counterfeit. Mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró oníkùnsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kòkó méjì o ẹfẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni. Nibo 32 FM fẹ̀yìn 94.9 blood tonic ni kò ṣe fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́ kán ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 FM fẹ̀yìn 94.9 ẹ máa máa gbádùn ètò oríṣiríṣi ńbẹ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró sùn gbẹ̀ngbẹ̀ oníkẹ́ ẹ máa gbọ́. Ẹ̀yin tèmi èmi olólùfẹ́ yín kan ṣoṣo.
2: Kásùn láyọ̀lẹ̀ tó tẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kò yín jẹ́ kò dínkù kò ànànànà ọ̀ndàlútẹ́ pọ̀gàmì látẹnu Akeem náà ni o sùn gbẹ̀ngbẹ̀ oníkùn bíi gbá pító ṣòkòtò bí orúkọ rẹ tiẹ pọ èyẹ dẹdẹ bí òkú yìí gbogbo ohun tí ń ṣe pátápátá ẹrin ni láti sátidé ní kẹ́ ẹ ti máa tẹ́tí sí ètò rẹ títí di sunday ọlọ́run bá ń gbọ́ kò sóògùn kankan tó lè mú yàn lálàáfíà tó kọjá ẹ̀rín àdìdùnà gbogbo àwọn onídìbànújẹ Akeem ló lẹ́tọ̀ ètò Akeem ẹ̀mí adéwẹ̀ adéwálé ẹlẹ́ṣọ̀ọ́ ni mo fi ń to yín létí mo tún fọ́n tamagbọ́nmọ́ wípé kẹ́ ẹ máa gbọ́ kásùn láyọ̀ ètò ni màmá ètò.
3: Ẹ gbọ́ ká sùn láyọ̀ ẹ jẹ́ sùn láyọ̀ gbogbo wa pátápátá o ètò Akeem Hamsat alómìlámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ má gbọ́ ní gbogbo alẹ́ sátidé títí dalẹ́ sunday lẹ́ mọ́ gbọ́ 32 FM nígbà tó àbùkù Akeem Hamsat òun ló lo ètò ní Akeem Hamsat káàdẹ́rìn ipò zónú ẹ wá nǹkan fìdílé o ẹjẹ́ àjọ gbọ́ ìwọ náà ọ̀ọ́nì ronú mọ́ ọ̀ọ́lẹ̀ ní ẹ̀jẹ̀ rúru láéláé ọ̀ọ́rí gbogbo èèyàn tí bá ti ń la patenzan bọ́ ọ bá ronú sùn bọ́ ọ bá ti ń gbọ́ ètò Akeem Hamsat alómìlámù tèmi adẹ́rìn ipò zónú kásùn láyọ̀ ẹjẹ́ àjọ gbọ́ ìwọ ń gbọ́ èmi ó gbọ́ ìwọ náà ó gbọ́ èmi àjọ bí ewé ń gbọ́ àjọ bí ewé ààrẹ mú bàbá là ń sí àgbà.
4: bàràmà sán etí agbọ́nba fẹ́fẹ́fẹ́ ewé àmì omi oníbalẹ̀ kó má nípa o ṣe tí mo rọ rẹ láyé mi. Yes, ẹ̀yin olólùfẹ́ mi ti ń tọ́tọ́ láàrin tẹ́rìbà àti ẹ̀mọ̀ sí àtọ́ríṣe ẹ máa gbọ́ ètò bàbá ètò kásùn láyọ̀ láti ẹnu ọmọ yín èèyàn tí a Akeem Hamsat alómìlámù kásùn láyọ̀ every saturday and sunday láti aago mẹ́wàá aṣálẹ̀ títí di aago kan òru ètò yìí ni kẹ́ máa gbọ́ ẹ má gbé kúrò àtúrísẹ orí mi ò bọ dọbúrú.
5: ẹlúlú.
6: àwọn ojú mi ló wá.

0: mi. Àti wáyé ọjọ́ ìgbà lọ́wọ́ rẹ o.
1: Ìbá ni ìbá gidi gan.
0: Àti wà oòrùn ìbà lọ́wọ́ rẹ o. Àfa tọ́yàn tọ́yanjú tínú ẹ̀ mọ́ tọ́yà wòlíì ìbà lọ́wọ́ ẹ̀yìn o. Ẹ̀yin tẹ́ láyé ìbà lọ́wọ́ ẹ̀yìn o. Ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sẹ̀ lẹ́yìn wa ìbà lọ́wọ́ ẹ̀yìn o. Kí ni ìfàní ẹni tó ní ọwọ́ ayé ò lè tẹ̀hún tuntun jánu tuntun ṣagbájá tuntun mẹ́nu. Àkàmọ́ rèé jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí ayé bá ṣe èèyàn tán wa fi dárò bọnu bí ayé bá ṣe èèyàn tán wa lódò rè é gbé tílé. Ṣé kí n máa lọ? Tí ò sí nǹkan kan.
2: Wọ́n ní ò sí nǹkan kan.
0: Mo rí bá rí bá mo rí bá dàgbòrò ẹ̀bọ̀ra lábú ẹ̀gẹ́ ọba di méjì á bá wọn gbẹ̀gẹ̀dẹ̀.
1: Irú bàbá wo ni wọn náà wo bàbá tó ń gbé tó yìí.
0: Bí èèyàn.
1: Tí bàbá aláàbí náà ni bàbá rere dáadáa bàbá gidi gangan.
0: Ajíbọ́lá ẹ̀ lọ, ìyá mi ẹ̀ dọ̀rọ̀ o. Gbẹ́nu lédì tí kun yomoyomo. Ní alẹ́ yìí ìbà ní ọwọ́ Ajíbọ́lá aráàlú ète àbẹ̀ ní aráàlú èédú. Ọlọ́sùn bẹ́rẹ̀ àbìrù tí bọ́bá ní gbẹ́gbẹ́. Gbàdú lẹ́nu àjò lágbọ́n ìsàlẹ̀ woyìwoyì àbíjú àtàbà tí. Àfijú ẹyẹ ti jẹ́ gbangba lé ọba. Àgbọ́ ayé ò bá ooo. Àgbọ́ ayé ò bá ilẹ̀ ó tún tẹ̀yìn ṣe ọmọ aláyàbá. Èyí tí ó ṣàǹfà nínú lédi ọmọ àgbààgbà mulẹ̀.

ọ̀rọ̀ bàbá ò ṣe fi ṣeré o ẹ bá fi ọ̀rọ̀ bàbá ṣàwádà o ẹ bá fi ṣàwádà o torí bẹ́ẹ̀ yẹ obìnrin ẹ lè dàdúró dandandan ni ṣe wá ní o àbàbá kan máa ń bẹ tó yẹ pé wọn ò ná ní ìyàwó ọ̀nà ní ọmọ wọn kàn máa yó ni kárí ee sovereign ee yabilegi ẹ fún wọn ní ẹja bẹ yẹn ẹ fún wọn ní ṣéwù ẹ fún wọn ní ìjọba bẹ mọ ok alọlẹ tá a bá délé. Ìjọba balẹ̀ náà lùkù tá a bọ̀ bẹ́ẹ̀ tó gbá tá a bá dẹ̀ bá gan lé nìyẹn àwa délé ọmọ pàdé ẹ̀ láti jíde ee àbò òyò tá a rí dájú ẹ̀ tó dé èmi kàn rí abẹ́lé wò ni ṣé lèmi ni mo wà yìí bàbá alábi ó ti yó bí nǹkan mi ọ̀rẹ́ àdáni àwọn tí ì jẹ́ o ìyẹ́ ò lè fún ẹ lóúnjẹ. Iye irú ìyàwó ni ìyàtọ̀ òní náà dadi ṣé bí èèmọ̀ pé wọn lówó lọ pé wọn dẹ̀ ti broke fún ọlọ́wọ́ kẹfì ṣe bẹ̀ kẹfì rà ìlúbọ̀ kẹfì rà ń tá jẹ wọ ní bá gba ìdí ẹ ní bá yàgà gba ìdí ẹ ọmọ ìwò ìràwọ̀ ni bàbá kan nù o. Àbá dálù bàríkà náà sì ń bẹ tí ò ní jẹgbolé ayé tán yóò jẹ́kù fún ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀. Àmọ́ o ntẹ́ yẹn bá ṣe ní ọgbà o bàbá tó bá ṣe dáadáa yóò jèrè lọ́jọ́ iwájú o àwọn ọmọ yẹn náà dẹ́rìn rí bíyàn ṣe náwó náà lórí o wọ́n ń rí o níta bá ṣe ọjọ́ alẹ́ ó dé tán. Ní orúkọ Tatu FM 94.9 tá a wà ní orí òkè téńté premier mo kì í dáadáa tẹ̀sọ̀tẹ̀sọ̀ tó lógun pé a celebrate ẹ̀yìn bàbá o ẹ̀ grandpa a celebrate yín o a ti sọdún eléyìí náà a sì tẹ̀ mí pẹ̀lú ògùn ti ọlọ́run happy father's day.

0: الرحمن الرحيم بي اتي واي اجاي بالاو ريو كودو لا ياري موني ريبايو اتي واورن يبالاو ريو افا تانيا تانيا جو تينو اما تايا ولي يبالاو ريو ẹ̀yin tẹ́ láyé ibà lọ́wọ́ ẹ̀yin o ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sẹ̀ lẹ́yìn wa ibà lọ́wọ́ ẹ̀yin o kí ní ìfàní ẹni tó ní ọwọ́ ayé ò lè tẹ̀hún tuntun jánu tuntun ṣagbájá tuntun mẹ́nu àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí ayé bá ṣe èèyàn tán wa fi dárò gbọnu bí ayé bá ṣe èèyàn tán wa lódò rẹ̀ gbé tilé ṣé kí n má lọ tí ò sí nǹkan kan
1: wọn ní ò sí nǹkan kan.
0: Mo rí bá rí bá mo rí bá dàgbòrò ẹ̀bọ̀ra lábú ẹ̀gẹ́ ọ̀bádì méjì àbá wọn gbẹ̀gẹ̀dẹ̀. Pẹ̀lẹ́pẹ́ gbòógìrì abínú fọ̀n bí èèyàn. Mo rí bá rí bá mo rí bá yá mi o Ajíbọ́lá ẹ̀ lọ. Ìyá mi ẹ̀dọ̀ ọ̀rọ̀ ooo ọ̀rọ̀ ti gbẹnu lédì tí kún yomoyomo. Ní alẹ́ yìí ibà ní ọwọ́ Ajíbọ́lá aráàlú ète abẹ ní aráàlú èédú.
2: Ẹ ẹ̀ dèbínú o kí ni facebook wa do tí o fún o ìtẹ́ lọ lórí ẹ̀ báyìí ẹ̀yìn àtẹ̀mí ẹ̀yìn fásitì mi.
0: Ajo lágbó ìsàlẹ̀.
2: Bàbá ti mọ ríra wa báyìí.
0: Abiju
2: ataba ti jẹ laarin orobo. Ebukadẹ bẹ gidi gan o special ebun ni latọdọ TSG kitchen TSG kitchen.
0: Àgbo ayé ò báyìí lẹ̀ ó tún tẹ̀yìn ṣe ọmọ aláyàbá èyí tí ó sàǹfà nínú lédi ọmọ àgbààgbà múlẹ̀. Abiju múlẹ̀ tí so kùtùkùtù máwọ́. Ẹ wá wò ó. Ẹ̀yin ọ̀dàlẹ̀yàn sókè sódò ẹlẹ́nu mẹ́ẹ̀dínlógún agbọ́ yìí sọ yìí asúlùkòlù kẹ́ni mọ́ni wèrè dìgbòlúgí ẹ má débi àpè yín o. Ẹ gbọ́dọ̀ wojú àwa dọ̀rí ẹ wá wọ́n mọ́.

ìlọlẹ ẹ tó bá ṣe àwọn programme mi dáadáa ilé iṣẹ́ kan tí ó darapọ̀ mọ́ pé àfihàn fún wa lẹ́bùn wọ́n ti kó àṣọ dúpá dáadáa wọ́n ti káṣọ wá gidi gan o wọ́n ti kó àṣọ wá o tẹ́gbẹ́dù mi wọ́n ti káṣọ dé o wọ́n ti káṣọ dé.

0: agbàtọ́
1: odò lọ́yẹ́ rẹ̀ múre o.
0: Ó jẹ́ bọ́ǹdì ṣe ní.
1: Aago mẹ́wàá bọ̀ gírígí la wà ní aago mẹ́wàá bọ̀ ní Laughter House Premier Hill Makola ìlú Ìbàdàn. Pẹ̀lú àkó pìrìsẹ́ńtà tó yàgò Skáúndà nọ́mbà máa sòdókò àyẹ̀ gáàsì ọmọ àlè. Ẹgẹrẹbìtì gẹ̀nà tí ọgbọ̀dọ̀ wó láíláí.
0: Bàbá adájọ́.
1: Alómilámù wàn. Ẹni pé gbòòrò yìí sì ní kálukú ti ń jẹ́ alómilámù. Mórílẹ̀ yà alómilámù, mórílẹ̀ yà alómilámù. Àmì mi nínú wáwù, wáwù rẹ̀ rí.
0: Àgbà
1: ní bá ní ṣèlú ọmọ kékeré ní
0: ní
1: ọba yìí nìkan ní ṣe kú pa ní torí òsùn lọ́pàá ìjímọ̀ ọmọ
0: àgbókò.
1: Ẹnìkan ló fi ọ̀rọ̀ kan lọ bí wọ́n ní n tó sọ yìí tí n bá dé orí ètòjọ́ sannde yìí lé ní n sọ jáde gbà yọ́n wà ń gbọ́. Ó ní gbọ́ mọ̀ràn ni ìmọ̀ràn tó wá ní gbọ́hùn àwọn ọlọ́gbọ́n tó gbẹ́jẹ̀ mi lọ wọ́n ya pa ski. Ẹmí wá gbọ́n ni. Ìsọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ fún yín ẹ wà fún mi ní advice ìmọ̀ràn gidi.

0: 07555 ọdún mẹ́ta 949 tàbí 08097 ọdún mẹ́ta 949. Ẹ pè sórí pápá gẹ́gẹ́ kí a gbọ́ ti sọ̀gọ̀tọ̀ bí ìrò lẹ́wì ó sọ̀gọ̀tọ̀ bí ìrò sọ̀gọ̀tọ̀ bí ìrò tú gbẹ̀gbẹ̀ ẹgbẹ́ òun sókè
1: ẹkúṣẹ́ o
0: iṣẹ́ ni
1: ọmọọba musa
0: lórí
1: ọjọ́
0: wọ́n
1: ní àlà ó ti fọpọ̀ ọ̀lẹ́ sojú mọ́mọ́ pẹ̀lú ọmọbìnrin lọ́jọ́ àkọ́kọ́
0: abẹ́rẹ́ ní nǹkan tí wọ́n ti ìjọ sọ̀rọ̀ rí
1: ṣe rí onídọ̀tí lóbìnrin
0: yẹn
1: ẹmọbìnrin fẹ́dẹ̀ tí mo pè yẹn o olóòórùn ni irú yẹn ó ti fi wá ẹ̀hàn ó ti jẹ́ gánmọ̀ pé ẹlẹ́bí ni
0: ìyẹn
1: tiẹ̀ máa ń ṣèṣẹ́ yẹn lẹ́sọ̀ọ́ ó dẹ̀ fi pákéjì sọ̀rọ̀ lé ayé rẹ
0: ọjọ́
1: kan náà ló ṣe hàn hàn pa pé yà ń jí ọ́ òun tó ti pé ní kánmọ̀ káwọn máa bọ̀ wá ẹtìrẹ́ ń tẹ́rì ọrùn rẹ̀ bọ́lẹ̀
0: abẹ́rẹ́
1: tó bá wù ú o tó mọ̀ pé bóyá wọ̀ ní family house náà lè tà tó wọ́n fi máa rọ́ọ̀nù àwọn ìrìn àti mẹ́lẹ̀ o
0: lè tẹ́rì sí ẹ̀ẹ́dẹ́ bá ní sọ fún ni màá sọ fún sẹ́bí kì í sọ fún nu
1: ẹ̀bùn náà gbọ́
0: yọ́mọ̀gbọ́
1: tó lè tà pé náírà wà mẹ́tọ̀ fẹ́ rà
0: bẹ́ẹ̀ ni
1: ṣọ́ọ̀bù gbẹ ọlọ́ọ̀bà gbẹ
0: yọ̀rọ̀ àdíráyà yọ̀rọ̀ àwọn gbogbo everything yọ̀rọ̀ àwọn gbogbo yàdẹ́sà yọ̀rọ̀ gba ṣọ́ọ̀bù náà o òbítíbitì owó òbítíbitì. Gbégà ìwọ ni
2: ọmọ lùlá sí ní láì
0: ok ọ máa gbẹ lálẹ́ yìí ọ máa gbẹ
2: èmi gan wọ́n gá gbẹ
0: ok
2: ọmọ ọba gbégà gbajúmọ̀ aṣáájú ká fàtàlájì dàrẹ̀bàdà
0: ẹni tí ká máa bọ̀ sá lọ ni àbí wo ni
2: ìwò
0: sítórì
2: tó bá dúró ó léwu
0: má dúró má rosẹ̀
2: ẹgbẹ́ ètò
0: ọjàre
2: now orúkọ méjì ni mo fẹ́ fún arábìnrin yẹn
0: ok
2: ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù
0: ọmọ ti kú
2: ẹ̀rẹ̀kẹ́ ni dúkìá wà
0: ok ẹ̀rẹ̀kẹ́ ti kú ní
2: ọkùnrin yẹn ṣẹ́rí ó yókòyò ọ̀dọ̀ ẹni kún wà ẹlòmíì náà ọkùnrin lámọ̀jú kúrò ẹ̀pẹ́ ni ó lẹ́wà
0: ọlẹ́wà ọlẹ́wà ọlẹ́wà
2: ó ti wájú ó sẹ́yìn
0: ọlọ́pupa bí ata
2: ó tún pupa bí ata ṣe mọ̀ ó wá ní ká fún mọ̀ràn èmi ń gbà pé ìtọ́ba tẹ lọ́rùn ni kò ṣe nínú méjèèjì ṣùgbọ́n etí òní kábàámọ̀ ni kò ṣe o torí ìkan yanjú ìkan yóò mú aláwà nínú méjèèjì pèsè ọkẹ adé mọ́fẹ́
0: rẹ
2: tó wáyé pẹ́ lọ́dọ̀ tèmi o kó má wulẹ̀ fẹ́ obìnrin bẹ́ẹ̀ orí ló padà talẹ̀ ẹ̀ lọ́jọ́ iwájú àbí nǹkan tó bá ní tó jẹ́ dúkìá rẹ̀.
0: sídò tọ́
2: alómilámù tí bá ń dunni ní ń pọ̀ lọ́wọ́ ẹni èmi àti tèmi táwọn ọ̀fẹ́ náà wà ní ẹ̀yìn síkà o
0: àbí ẹ̀yìn yàn ọ̀dà ni àbí ọ̀yìn yàn ni àbí ẹ̀yìn yàn ni lọ́dúnkọjọ́ lọ́dúnkọ
2: ìwọ gángan ni kò gbéra
0: mo ti gbéde ọ̀jẹ́ ni o lè ẹ wo ìdákùnrin yìí fi ti ẹ ọ serious pẹ̀lú rẹ̀ gidi o kì í sọ̀rọ̀ àwàdà o ó serious yìí o ó ní tí kò wọ́n fẹ́ àbí kò wọ́n bọ́ fẹ́ torí obìnrin pupa bí ata ó ní ata ni ata bí pupa dé ó ní bí ata ló pupa ó ní sọ́wọ́n sì lè go pẹ̀lú ẹ̀ pọ́pọ́ kò wọ́n fẹ́ sọ́wọ́n sì lè torí ó wu òwú àmọ́ ajẹ́ ju ẹ̀rẹ́kẹ́ni ṣọ́ọ̀bù ti gbé gáàsọ náà wà ní ọba ajáò jẹ ọyọ ẹ̀bọ́ tó rí fẹ́ẹ́ dúkùú bàbá yóò ẹ̀bọ́ tó rí ẹ̀ 32FM 949 kẹ́ máa wù alómilámù yín ẹ bá ma call of láti mo dé special ọlọ jẹ lọ́dọ̀ tsd kitchen sọ̀kòtò mírò ẹgbẹ́ wo òkè àgbọ̀ ọyọ ìjáwọ ìjáde orúkọ yàtọ̀ bẹ́ẹ̀ títọ̀rọ̀ ẹgbẹ́ wo òkè dáadáa sẹ́
3: àfi jimá láti ọjọ́ ní sókò
0: ok. Ah, atani o, o pon bi ata.
1: Eh, pon. Ata lojukan inu, ko mo

0: moko sari ko ni gba so pe ohun oni gba fun ko ba fe yan ba o ni o si pa fo lohun tori siri sani iwa eyan oko mo rara pe aye o le iwa eyan lo jale aye soro bada jeni lese won tun ma fategun si gege bi ekute to ja pe to ba njeyan o ba tun ma fe so fe tori siri sani iwa eyan oko mo rara pe aye o le Tumule aye soro bada jeni lese won tun ma fategun si fategun si gege bi ekute to ja pe to ba nje yo o ma tun ma fe so fe
1: o su gbasa idi ni yen o
0: alaji tuntun e sadua fun wa
1: eh won ti fo ladu agbon de ni nkan bi o se bi lu kan
0: ari bo se lo ko ni duro fategun si gege bi ekute to ja pe to ba nje o ma tun ma fe so fe ibata wa mo ta o ninu ore o ibata o meso si ka si to lore lona o ki se ti ka ni kan ati teyan keyan na fi lara la mo ko se eyan to ma nu yo ba se ni mu ni ka pe ki porun eyan bi ìgbàtà owó mọ̀ ta o nínú ọ̀rẹ́ o ìgbàtà mẹ́sàn-án sì ká sí tó lórí lọ́nà o kì í ṣe ti ká nìkan àti tèèyàn kéèyàn. nọ́ọ̀fì lára lámọ̀ kò ṣe èèyàn tó mọ̀ nù ní yorùbá ṣe ní mú ní kàgbé kí gbòòrùn ẹ̀yàn bí. ṣùgbọ́n oríṣiríṣi iṣẹ́ ni àwọn afẹ́ni fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
2: àwọn afẹ́ni
0: jẹni fẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni tó bá ṣe ń re inú wọn
2: kò nínú o
0: bó bá ní ìṣòro tán bá bá ẹka ẹnu o ojú ayé ni wọn kàn ń ṣe kò jẹnu.
1: tẹ̀gbẹ́ ní ọ̀dẹ odò bí ìgbẹ́ nílùú rí.
0: oríṣiríṣi náà ni
1: oríṣiríṣi
0: iṣẹ́ ni àwọn afẹ́ni
1: jẹnifẹ́ni
0: ló pọ̀ nínú àwọn afẹ́ni jẹnifẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni tó bá ṣe ń re.

gbẹ́ yẹn láwọn gan dájú pé kẹ́gbẹ́ yẹn ní àpà lọ. Ẹgbẹ́ yẹn ní àhun, àhun dájú àpà. The boy is good, àpà ní jẹ́bẹ́. Tí a lóbi lábùn, àbọ̀ yẹn good gan o. Téyẹ̀ bá lọ́wọ́ bá, wọ́n máa bú ẹ̀gbẹ́ rí, ìyànfùn ní máa ń ná.

0: Ọ̀rọ̀ bá tó wẹ̀dẹ̀ lásán ni. Gẹ́gẹ́ pé ò ní àwọn dúpẹ́ gẹ́gẹ́ pé ò ní àpà lọ àpà. Àpàpà ni ojú ọ̀dá. Àwọn ń dá. Kí ni ọ̀kan jú àwa lọ lé àwọn ohun títà ìdí òtún bá sọ́nu? Máa fi pè ní àwọn àwọn. Oníkẹ́lẹ̀ yọ ọ̀kan jú àwọn àwọn lé wọn. Alága tiẹ̀. Ọ̀rọ̀ burúkú òwe rìn. Mo ti máa fún yín ní tibí o. Ìyẹn máa fún yín. Old school la pẹ̀ tó bá yẹ́ máa fún yín.
1: Àti ẹ̀nà ìwà o.
0: Sẹ́ẹ̀ mọ́. Àti ẹ̀nà ìwà. Pàṣúrì. Ọlọ́run ṣe.
1: Kúrò mọ̀. Ojú àti pọ́. Àti ẹ̀nà ìwà pàṣẹ. Àlàbí náà rẹ̀.
0: Pàtí lọ́wọ́. Ọlọ́run ṣe. Àgbẹ̀ ọ̀sùn gidi rere. Òṣèré tiẹ̀ dágbọ́ ẹ̀ lè dágbọ́ kò ṣe dágbọ́. Àwọn àníyàwó lásìkò yìí. Táyọ̀ mẹ́nu rẹ̀ bá wá táyọ̀ mẹ́nu ẹ̀jọ́ dúró ọlọ́run ara mi ń gbẹ́ yigiyigi.
1: Ṣọlọ bẹ́ẹ̀ báwo ni Ilé Joshua ṣọfẹ bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe bá ẹ̀ṣọ́ ńlá. Ṣé kò wá bọ̀ rí ìwọ́n náà bá tó.
0: Báyé kì í sọ̀dọ̀ alómi lámù.
1: Pàṣẹ ṣe kò bọ̀ rí ìbáraká. Ẹyin tí wọ́n ṣe kò bọ̀ rí ìkúlé bá tó. Ẹyin tí wọ́n ṣe kò bọ̀ rí ìbáraká sọ. Ṣé kò wá bọ̀ rí ìkúlé. Torí pẹ̀ sọ bẹ́ẹ̀ bá ṣe. Màbí ìdí o.

ẹni mo rí ẹ rí àwọn tí ẹ rówó ra data tí ẹ wo facebook wà láì àwọn ọlọgbàdo ètò ìjù ẹyin náà ẹ wo ijó ẹ wo sọ kí ọlọ́bọ.

àwọn tí ọdún rẹ̀ dátà lọ gbádùn ètò iṣẹ́ ẹ̀yìn náà ẹ wo idán nù studio ẹ wo idán ẹ wo ijó ọlọ́run ṣe a sọ tipẹ́tipẹ́ báwọn tó gbọ́ gangan àwọn àgbàdo ẹ̀tọ́ àwọn tó ń ṣe kí ni àwọn tó wò ó.

0: ẹkẹtan kọ ẹkẹtan ọyẹ wọlé kalẹ
1: wọ bẹ kẹ wọlé orúkọ tá a pé fa
0: ẹ sùúrìírí
1: ọta àgbèsè ọta ara o osùnlá la fara rírú pẹ kì í dìkìdìkìtì orúkọ tá a pé màmá mi ọlọjọ ẹni ìbá ni mo ṣe ẹ jẹ kójú ṣe fún mi.

àwọn olórin mi ó kú báyìí orin gbúrò ẹ̀bọ̀n láyé ẹkọ́lù rẹ̀ gẹ òní ta nígbà tí báyìí ta kú tán oh my god ó tún wọ́n bẹ̀rẹ̀ sí wá ń ta gidi gan sí kò ní orin àsọdànù náà ọlọ́run sẹ̀. Àlẹ́ yìí bí màmá gbé ìpè ni o, mi ò fi hàn wípé ó ti ń pọ̀ jù.

0: ọlọ́dẹ ọlọ́bẹ ó ti wọlé kalẹ̀ a pàdé lóde rosso dika ní ọ̀sẹ̀ tí ń bọ̀ jọ sunday wọ́n bá sọ fún mi àwọn kọ́lá o mi àwọn kọ́lá kan sọ fún àti kingsley ní ọ̀sùn gbogbo wa a pàdé lóde rose odika. Oye wo reto ise oko te po ti lo Abuja ni o trouble Abuja
1: ise fuji o ase fi lawo lawo aide ise fuji o ase fi lawo lawo
0: olade olobe ti o bere egbon re
1: be
0: wa pati la leyin wa pati o ni je kankan pati

0: ọdẹfọdẹ ni yóò fúnra pé báyìí o. bó ní ẹ̀m ló kọ́ ó kọ́ olùpìlẹ̀ yẹn brunos bo nonos nononos. àwọn tó jẹ́ aláṣẹ sẹ́wọ́n ti dòde rántí ọmọ àṣìǹkà kan tó lè gbóòwò mọ orin yìí rọ́lọ́pà. bóra àwọn àlàájọ́ rẹ̀ mi wọ́n ní ìdọ̀tí yẹn yóò dààmú dáadáa yóò gbọ́n pẹ́. àwọn orin tó dáa lájọ́ tó a bá fi ṣe pàtí nù. wọ́n lọ pa sí sátọ̀dé sátọ̀dé night club gan-an ọmọ máa sùn débi òpó ná àwa rèé o. àwọn ẹ̀rí nǹkan nàìjíríà dùn ó dùn ó dùn láì gbà yín bàjẹ́. sing my song it's I sing sing my song. jẹ́ kí a máa múra àti jójó àgbàlagbà àwọn bàbá aláyé ìjádójú wọn báyìí kò ní sí ìjádójú wọn ó yà ìgbà.
1: fọwọ́ fatiya.

0: ẹranko lọgbọn
1: ìṣàbò bá gbé lákàdé
0: àwọn kan wà pàdé tí mo rò jẹjẹ
1: ẹkàlẹ fún ni
0: nígbà tá a gbé fùfú fún wọn wọn làwọn ọjẹ fùfú pàdé wọn àbí kan lẹyìn rẹ pé ọdà nígbà tó wà náà jẹ àmọlà tó jẹ fùfú kí lọ wá fẹẹ jẹ orí ni o orí búrẹdì lòun ọjẹ búrẹdì ìyẹn fi lẹ ọwọ ajẹ búrẹdì àti omi ọbẹ nẹẹsì ti pàti parí lọ ebi ti dọwọ gan ebi nawọ gan.
1: ẹsẹ̀ wo bèrè sèmíyà orí mi tí ó sun ọkọ.
0: Ẹ àtúbà mi pàtitọ́ yẹn jọ́bẹ́jọ́ ó jẹ́ àbàlà ó jẹ́ fufu ó jẹ́ bà.

0: kalẹ yìí torí ìwé gbàgbé mọ ni. ẹlọgọjọ ọlọrun àtùmọ pàdéjọ mẹjọ lórí ètò kásùláyọsù pàtì ni o. ìpàtì program ni ilé ìpàtì program ni.
1: adéwálé ẹsẹ sí.
0: pẹlú ọrẹ ẹyin alómilámù wà ní.
1: bẹẹni mo mọ pé ẹyin náà gbádùn ẹ.
0: a ti fẹ́ wa ọkọ ilé ìgúnlẹ̀ báyìí fún tòsí.
1: kásùláyọ ó tún rẹ̀ bíyà náà.
0: gbàgbọ́n ti ń lọ sí bàrà nẹ́lùú lórí bàrà ẹ̀ ń lọ wọ.

ẹjẹ kára tí kádà sọ bóra torí ìdágìrì òtútù àti ẹfọn ẹ rí pé wẹdà yẹ ó tutù dódó jù. Ọlọ́run ni a ṣe kò ní ṣe á ní ọ̀daràn a tún ayọ̀ ajìláyọ̀ a lè tọjú orúbọ sójú ikú a lè tọjú àlàbọ sí kòtò wọn ni jọkọ wa gbé wọn ni jáya wa gbé wọn ni já ọmọ wa gbé o àwọn tó sì ti kàn ọlọ́ba wa tú ẹ sílẹ̀ o bàbá búnú ilé wọn dùn káyìn náà ni. Ẹ bá ti rìn ẹ máa fura ẹ máa wẹ̀ yín wò lọ́nà ìjẹ́wọ́ jẹ́ agbé o ẹ bá jáde nílé ẹ máa ètí máa wọlé ẹ máa ètí máa wọlé ẹ máa ètí máa wọlé ẹ bá rí pọkàn ọ̀rẹ́ pàǹtà tó gbúrò rẹ̀ mú fóònù kó kì mọ́lẹ̀ kó bílẹ̀rì bá ara sí dì ń bọ́lẹ̀ bàbà sẹ́ẹ̀dì tó wọlé ni. Àwọn obìnrin rìnrìnkùnrin ọkùnrin náà ni mo rìnrìnkùnrin. Lọ sàdọ̀ àwọn ọkùnrin ni mo ń tà wá kí.

0: Orúkọ mi ni Oyewole. Mo wà nú ìjọ yìí pẹ̀lú omijé lójú. Ó ti tó bí ọdún márùn-ún tí gbogbo nǹkan ti dá fún mi. Ó ní bí mo ṣe lọ́lé mo fún ẹnìkan ní owó. Mo máa ń fún yàn gidi. Nígbà tí mo wá fún ẹni láti gbà yẹn, gbogbo ohun tí mo ní mo ti tà á. Mi ò wá ní kinní kankan mọ́. Nínú ibi tí mo ti ń tajà, mi ò rọ́jà yẹn tà mọ́. Màá ń sùn. Màá tún wálé. Kí ló ń ṣẹlẹ̀? Mo wá gbọ́. Bàbá nǹkan mo wá gbọ́ lórí rédíò. Mo wá wá. Lọ́jọ́ tí mo wá yìí, bàbá ní kí oníkálukú máa mú pásítọ̀tù wá. Bí mo ṣe ń bọ̀ wòlíì kan ní ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀. Èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí. Tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn, gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò. Bí bàbá rẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi, mo dé ibi ìjókòó mi, mo gbàdúrà. Nígbà tí mo délé, ṣọ́ọ̀bù tí òkì ń wù mí lọ mọ́, kí sẹ́bùn tó lù mọ́ bá ti wẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù. Ọlọ́run wa ṣe ìyanu. Ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu. Èmi tó yẹ pé ní tí December bá ti dé, màá máa wá ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tọrọ ráìsì. Àwọn ọmọ mi, ọmọ mi kan àjọjọ lọ, ó jókòó. Nígbà tó ń gbé ráìsì lọ́dẹ, ọmọ mi yẹn dìde. Ó ní mọ́mì, ó ní òun ò ní gba kinní, mo wá ní kinní.
1: Ẹ mọ́ lọ tọ ráìsì
0: ṣọ́ọ̀ṣì. Mo yá ráìsì yẹn kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. Ọmọ mi wá ní, ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ. Mọ́tò mo ta, kò sóhun tí mi ò ní kinní kankan mọ́. Ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè. Ọmọ mi tó ní kí n máa gbé ráìsì yẹn, ó kàn déédé pè mí, ó ní mọ̀mọ́, ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé. Mo ní mo bá débẹ̀, mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ yìí. Èmi náà bí mo jẹ́ ẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan tí ò kì í ṣe méjì, mo ní mo wá bẹ̀rẹ̀
1: sí. Ìṣàpò kankọ ṣe méjì.
0: Mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo wá fún ráìsì tọrọ. Ìnáwó ẹ̀ sókè. Mana labaya.
2: In the name of Jesus.
1: Kò ní tó fún ẹ. No, ṣé Ọlọ́run wà níbí ṣá?
2: Yes.
1: Ó wà.
2: I'm direct.
1: Confirm. Ibi tó rò pé ó ti tán.
2: You think it is over?
1: Kí àánú dìde lójú.
2: Suddenly.
1: Sida, wọ́n bí. Ṣé tán ni kò gbé mi mi?
2: Even water starts to shallow me.
1: Mo jáde nínú.
2: I come out.
1: Omi ayé máa gbẹ.
2: Even water dry up.
1: Àyànmọ́ mi dìde.
2: My destiny arise.
1: Mo fẹ́ fogun gbé màmá yẹn mi.
2: Water to shallow down.
1: Ẹgbẹ́ ara.
2: Lift your body.
1: Omi ayé ò lè gbé mi.
2: Even water to not shallow me.
1: Mo jáde nínú
2: ẹ. I come out of it.
1: Máa gbẹ.
2: Dry up.
1: Oyoyoyo. Omi ayé ò lè gbé mi.
2: Omi ayé ò lè gbé mi.
1: Máa gbẹ.

0: kúrajọ lórí sí. Ẹjẹ rẹ ni lórí.
1: Ẹjẹ ni lápọ̀bẹ dẹ.
0: Ẹjẹ
1: rẹ ni lórí.
0: Àdúrà Dáfídì
1: ni.
0: Olùkọ́ fún mi ní ẹ̀rí lórí
1: àwọ̀ta. Ọ̀bọ̀
0: my enemy. Lord of my enemy. Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Gàtọ́ kẹtọ́ kan.
1: With all my heart.
0: Àdúgbò ọjọ́ ló sọ bẹ́ẹ̀.
1: The Lord pray.
0: Ẹjẹ rẹ ni.
1: Let me laugh.
0: Lórí àtọ́ fẹ́ pa mi
1: lẹ́kọ̀ọ́.
0: Lórí àtọ́ ń bá mi
1: jọ.
0: Sọ gbọ́n tí mo sọ Lórí àtọ́nbà mi ẹ̀fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Lórí àtọ́nbà mi ẹ̀fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Ẹ̀jẹ̀ rẹ́rìn lórí.